inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ́ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógráàmù yìí. Ẹ ò dẹni bù mí. Àmì.

0: ẹkú ojúmọ́ o. Àkójọpọ̀ àwọn kókó ìròyìn ló ń dé ṣe ti gbọ́ yín láti ìkànnì kànga àgbọ́nmàgbẹ́ Wells Radio 89.3 FM ti àkàlẹ̀ sópópónà Aláàfin Avenue, Olúyọlé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ìjọba àpapọ̀ ti yanjú ètò láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìmọ́tótó ọlọ́dún méjì lọ́nà Èbúté Àpapa àti Tinka nípínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí lára ìlànà eléyìí tí ń fojú sun ìmúdára ìṣòwò tó ń ti iṣẹ́ láwọn Èbúté Etí Òkun lórílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ ti ṣe ìlérí ìrànlọ́wọ́ fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú owó eléyìí tí wọ́n bá nílò fún ààbò tó yẹ lákòókò ètò ìdìbò tí ń bọ̀ nínú oṣù kẹfà sí oṣù kẹjọ ọdún 2026. Iléeṣẹ́ ìjọba àpapọ̀ eléyìí tí ń mójútó ọ̀rọ̀ nǹkan ọ̀sìn náà ti ṣe ètò ìkọ́ni fún àwọn àgbẹ̀ eléyìí tí wọ́n ń fún wàrà màálù ní ìlú Ìbàdàn olú ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí lára akitiyan láti fikún okun ẹ̀ka iṣẹ́ wàrà àti ìmúdára ìpèsè wàrà lórílẹ̀-èdè Nàìjíríà. Alága àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà yan àjọ INEC Ọ̀jọ̀gbọ́n Josh Amupitan ló ti ṣe àtúnjẹ̀ríṣẹ́ ipa àwọn òṣìṣẹ́ wọn nínú ètò ìjọba àwarawa ìjọba alágbádá lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ṣàfihàn pé INEC yóò ṣètò ìlanilọ́yẹ̀ àti ìkọ́ni fún àwọn òṣìṣẹ́ eléyìí tí wọ́n máa ń gbà fún àkókò díẹ̀ fún ètò ìdìbò gbogbo ọdún 2027 tí wọ́n pe wọ́n yọjú pé gbogbo wọn lápapọ̀ wọ́n jẹ́ mílíọ̀nù kan ó lé mẹ́rin níye. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga JAMB ni wọ́n ti kéde pé àwọn akẹ́kọ̀ọ́ eléyìí ti bá ń wá láti wọlé sílé ẹ̀kọ́ gíga ti ìmọ̀ ìkọ́ni lẹ́kọ̀ọ́ láti di olùkọ́ àti fún ètò ẹ̀kọ́ ṣọ́ ọ̀gbìn eléyìí tí ò nímọ̀ ẹ̀rọ nínú ní kọ́lẹ́gì kẹ́kọ̀ọ́ àti ilé ẹ̀kọ́ gíga gbogbo níṣe poli wọ́n pé wọn kò ní nílò láti jókòó ṣe ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga UTME mọ́ o. Ààrẹ French Emmanuel Macron tí ló ti ń bẹ̀bẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìdókòwò nílẹ̀ Adúláwọ̀ Áfíríkà bó ṣe ń gbaradì láti gbàlejò àpérò ilẹ̀ Adúláwọ̀ pẹ̀lú igbákejì tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Kenya náà. Èyí lópin àkójọpọ̀ àwọn kókó ìròyìn fún tòwúrọ̀ tòní. Fún àwọn ìròyìn tó bá ṣojú yín tí ẹ fẹ́ kàn sí wa, kàn sí kolo kóró ìjọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893200. Ẹ darapọ̀ mọ́ wa tó bá ti da aago mẹ́jọ òwúrọ̀ lórí àgbéyẹ̀wò ìròyìn àgbọ́nmàgbẹ́. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú ojúmọ́.
1: Nǹkan kúkú ayé ń dàdàrí kiri tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM. Kànga àgbẹ̀mágbẹ́.
2: 89.3 FM, your preferred wholesome radio.
3: Hello, everybody. My name is Akin Lewis, and you know me. You're listening to Wells Radio 89.3 FM, and it is called your preferred wholesome radio. So keep it locked. Stay tuned. This is the radio you've been waiting for.

0: ẹjẹ́ ká mọ̀ kíra wa kó ojúmọ́ kó ojúmọ́ kó ojúmọ́ mọ̀ ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń láǹfààní àti mọ gbóhùn wa lóòrọ̀ tòní mọ̀mọ̀ tó kí yín o ẹ kú ojúmọ́ o nínú ilé yìí nínú ọjà yìí nínú ọ̀dẹ̀ yìí nínú iléeṣẹ́ yìí gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń gbóhùn wa lóòrọ̀ tòní ìbá ṣe nínú ọkọ̀ ni nínú mọ́rúwálẹ̀ yín wà ní ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ̀ ọ̀dẹ̀ òdùn bí sálàáfíà lájí ẹ kú ṣẹ́ o ẹ̀yìn ní pápá ìyá ọlọ́jà ó yá o sọ̀rọ̀ ajé kíákíá kájé lè bùgbàjẹ́ kí gbogbo ẹ̀ ó lè mọ́ ta wàràwàràwàràwàrà àgbéyẹ̀wò ròyìn agbọ́mọ̀gbẹ́lẹ̀ tó tẹ́ ń gbọ́ lọ́wọ́ yìí o ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ wells radio 89.3 fm lẹ́kalẹ̀ sí kàsàgbọ́à ibẹ̀ lẹ balẹ̀ sí wàyí tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ gbọ́ wa àwa náà kọ́ lódùmọ̀rẹ̀ ni o ẹ̀yìn o àti káwọn ìròyìn yín wá lọ́lọ́kọ̀ọ̀kan èjèèjì àwọn ìròyìn eléyìí ti ń jáde bí ti ń jáde báyìí lórílẹ̀‐èdè wa lójoojúmọ́ bí ti ń jáde báyìí làwa ti ń nawọ́ kọ́ ọmọ báyìí pé óyá máa bọ̀ ń bí ya gbé sáwọn ará ilé létí ya jáwọ́ ọmọ nàìjíríà mọ̀ bí nǹkan ti ń lọ lórílẹ̀‐èdè yìí àtúntì kò débi ìbàbí ìbàlóòrọ̀ tò nínú ó yá o ká mọ jalulẹ̀ fún yín ni ká mọ gbé sí létí lọ́kọ̀ọ̀kan èjèèjì pé bó tún ti ń lọ rèé o ntótún ibi tó tún dé rèé o ibi báyìí la dé o ibi báyìí la ń lọ o ohun tó ṣẹlẹ̀ rèé o àtúntì gbé débi ìbàbí ìbà ambassador wọlé ẹgbẹ́ wùmí bàbá one nation. Wọ́n ayànnà náà mẹ́ wọ́n ti wà ní okùnlóhàn gẹ́gẹ́ bí mo ti máa ń pè wọ́n máa pé bàbá aládé boys ṣùgbọ́n lónìí ó ti ambassador wálé ẹgbẹ́ wùmí bàbá one nation ẹ kú ojúmọ́.
1: Ó sáré sí ọmọ tó mi.
0: Mo ń kíyìn ni.
1: Ẹ ọ̀ ń tọ́ mi. Ìgbò ni mo tún pa fìlà mọ́ tí.
0: Ní ilẹ̀ ẹ̀pọ̀ mo ní bẹ́ẹ̀ ti pa fìlà ń kọ̀.
1: Ẹ̀yin
0: ó ní mò ń sọ pé ọ̀nà àrà ni bẹ́ẹ̀ ti gẹ̀.
1: Ẹ ọ̀nà àrà ni local government tàbí.
0: Ebe ẹ ti gẹ̀ ẹ́
1: lọ́nà
0: bí ìgbà bẹ́yẹn bá fi nǹkan dábìrà pé ọ̀nà àrà mo fẹ́ gbégbà kì í ṣe
1: agbègbè ọ̀nà. Bí mo máa fà dé bọ́ọ̀sì sí lédi.
0: Abáwa ní ṣe kú ojúmọ́.
1: Mo kú ojúmọ́ mọ́ o kú ojúmọ́ mọ́. A máa dúpẹ́ lọ́wọ́ náà pa tó wọnú ọ̀sẹ̀ tuntun. A dúpẹ́ pé à ń tẹ̀síwájú ní ilé-iṣẹ́ yìí ò ní bàjẹ́. Àtàwọn tí wọ́n já ṣáájú wa ni olùdásílẹ̀ aṣáájú wa gbogbo ẹ̀kúṣẹ́. Ayé yín ò ní ta tiwa náà ò ní bàjẹ́.
0: Àmì àṣe
1: ìdúrà ẹ̀yin tẹ́ ń gbọ́ wa mo kí yín o lágbára lọ́wọ́ ọlọ́run etí tẹ fi ń gbọ́ wa ò máa ní dì. Ojú tẹ ẹ̀dẹ̀ fi ń wò wá ò ní fọ́ òun gbogbo àwọn tó wà lórí Facebook tán bá ń wò wá báyìí ojú yín ò ní re léde yín lágbára lọ́wọ́ ọlọ́run ẹ mọ̀ rí bá ti ṣe mọ̀ rọ́nà gbégbà. Ètò ni ètò àgbéyẹ̀wò ẹjẹ́ àjọ gbọ́ ẹjẹ́ àjọ dá sí Nàìjíríà ò ní bàjẹ́ yóò tẹ̀síwájú fún rere.
0: Ó kọ yín.
1: O ṣe ìyá mọ̀ gbàgbé orúkọ rẹ̀ ń gbẹ̀mí.
0: Ọlọ́run
1: mọ̀ sànú mi o. Ọ̀dà o ṣe oyè ọlọ́run. Ambassador wálé ẹgbẹ́
0: wumi
1: bàbá
0: one nation ló bá tó ambassador wálé ẹgbẹ́ wumi bàbá one nation lẹ ti gbóhùn wọn ní pápá àpẹ ti gbọ́ báwọn bíbá ambassador ti sọ. Ó yà o ẹ̀wá nǹkan fìdílé nǹkan kájọ láǹfààní àti jẹ̀gbádùn àwọn ìròyìn ọ̀hún lọ́kọ̀ọ̀kan èjèèjì kí n máa já a lulẹ̀ lóní kọ́ńbọ́kẹ́ kẹ àwọn ìyọ̀ bọ́ wá báyìí kẹ́ ẹ máa wá fi gba tìyín lóní bí ìbàbí ibà síbóṣíbó
1: ẹ̀ ń
0: sìbò àmọ̀ sí bóróbóró báyìí inú abọ́ ni a mọ̀ pa wọn kọ́ bóróbó ẹ mọ bí ìgbà téèyàn bá fi òróró dán ìgbà kọ téèyàn wá fi ń kọ kàwọ́ ẹ mọ̀ bí ó ti máa sí bóróbó inú abọ́ ẹ̀yin o bá ti máa sí bóróbó lẹ́nu lóòrọ̀ tò ní.
1: Ọmọ fún wọn lóúnjẹ lórí afẹ́.
0: Ìròyìn ni.
1: Ṣé ìròyìn ni?
0: Ìròyìn
1: ni mo bá wọn sí
0: bóróbó ó dà ọ ní pápá orúkọ tẹmí ń jẹ òyí padà o óyé ọlọrun adégòkè ń lóko tẹmí ń jẹ ó yá o ẹ tètè lọ darapọ mọ wa báyìí ní wàràǹsẹsà lójú òpó facebook wa wells radio 893 fm fan page níbẹ̀ lẹ́tì mọ wò wá bá a ti ń ṣe ketekete ahín lójú òpó facebook wa nù ó yá ní pápá ẹjẹ ń tètè mú ká mọ fà kókò ṣòfò lójú ìwé àkọ́kọ́ ìwé ìròyìn vangard torí vangard àti punch these days nigerian tribune the nation gbogbo wọn ni mo kó wá sóde lónìí bàbá one nation òní mọ lọjọ ṣẹgun kaṣẹgun kú kaṣẹgun àrùn kaṣẹgun abínú ẹnu kódà kaṣẹgun ọ̀tá alẹ́ ọ̀tá ọ̀dẹ́ láṣẹ olódùmarè òní tún lọjọ kejì lánàá oṣù karùn-ún ọdún 2026 bá a ti ń sọ̀rọ̀ yìí aago mẹ́jọ ó ti kọjá àṣẹjú mẹ́sàn-án nínú kùlúhàn ó yá ní pápá lójú ìwé àkọ́kọ́ ìwé ìròyìn vangard eléyìí tó jáde lówùúrọ̀ tòní mo ti tajú kan tí mo ti tara ṣàṣà rí ìròyìn kan eléyìí tí mo tajú kan rí tí mo sáré nàwọ́ gan kí ló sọ ọ́ ó ní lórí ọ̀rọ̀ wàhálà gbọ́mi sí omi ò tó eléyìí tó wà láàrin wike àti fùbárà wọn pé kini ogun mo tin kenu si imo tin fe mamamama si mo ni imo kenu ni jile si mo ni lori oro eh iwoju mi emi ojuo iwo se leye mi o se leyi o da ka jo tese kan bo ka jo tese kan na bo sokoto kini kan kini kan wahala to sa wa laarin awon mejeji enjo won ni kini ohun in kenu si ni tin lagbara si oju iwe keje de logbon wero yin vanguard to jade fun towuro to ni nle ti seri e le ti gba balance e o da o akori mi tun re o to pe ajo ile ti ri si oro eto danwo asewole eko giga yun ajo jambo won ti duro won ti se kede won pe awon ti duro lori mark kan o mark wo won ni adojo ni adojo mark ni o adojo ti a je bo lo ti je e won ni ah nti mark ta won o ma lo fa won akeko ele iti won ba fe wese wo ile eko giga lorilede nigeria won ni no ah oda eyan baun awo gede ngbe enyo ike wa ko wa tutan sibe o won tun wa pe se ri awon to ba fe keko lati di oluko ni o na fe se nce pe ah emi na fe lo keko mo fe di oluko lorilede nigeria won pe ah eni suru wa yo e ni ma joko se danwo ase jade ile eko giga danwo ase wole eko giga e ni mo se beyan UTME danwo teyan ma joko se lati wole eko giga won ni ah e ni mo se mo leyin te ba ti ni ame peregede si merin ninu joko idanwo te se jade ile eko girama yun won ni nti won mo lo lati fi gba yin wole sile eko eyin ati di oluko ni onu ah ki awon eyan ki won le nife sise pupo ki won le mo sise oluko ni lati je ki gbogbo e o lo bo ti yo lo enjo ati awon to ba fe se eko eto eko nipa isi ogbin lorilede isi ogbin ti o ni mero ninu ni o won lawon na won ni joko se idanwo asewole eko giga UTME won lawon na o ni se kini o won ni joko se yun mo won lawon fun won lori ofe ohun o awon yonda won bi won ti filede bo ti de ibo won ti soro hun gbogbo e se kini o e gbo ngba ba ti de agbon be iroyin eleyi lo soro nipa bi atiku bo ti lodi si are lati apa gusu pe ah e be mu are lapa gusu orilede yi ah ngbe ba ile se baun olodumore o sanu wa o da bi igba pe ke eyan ti mo pe ah mo di idi fe fi dire mi ni o enjo ke eyan wa lo se baun bo ti so e gbo oju iwe kerinde ni ogun wero yin vanguard to jade fun towuro to ni bakan na inibe mo ti mu akori ohun ibe le ti se ri e o ya o won pe iko kan to ri si oro aperu oro aje lorilede nigeria nesg nesg lo koko won ni ah omo tin ke gba jare jare ton se kilo ton ye pe won se gbero ke ko lo minu otun lori oro owo yiya kan ti nigeria fe ya tun pe eh oro gbese yi nigeria omo ne bo ti je hey won ne bo tin ke gba jare nu o iroyin ohun na o jade egbo lori oro odun 2027 na to ni se pelu ku are jonathan bo ti wa laarin inu egbe oselu pdp eyan na o se kini o je jade eniyan meji le ni ogun 42 awon eyan meji le ni ogun oni iroyin eleyi lo gbe wipe won jade laye ninu kolu otun eleyi to waye ni sanfara ipinle benue pelu opopolopo awon eyan ti awon ati lawiye ti won ko lo lapa iyaka iroyin ohun na e gbo won lawon peja peja to jo morilede nigeria won na ogoji ni ye ni won won ni he eru ti wa nle waye pe won ti jade laye gbogbo awon ogoji ipe latari ikolu nu afefe kan tawon ara Chad ti won se lori omi Lake Chad won ni awon apeja to jo won Nigeria yi won ni se ko je pe gbugbo awon ogoji ohun lo ti jade latari bi kolu ohun ti ba won kan ti ri inu omi pe won o ti ri awon mi gbogbo e gbo bo ti lo o ya o punch na soro nipa oro owo kan ti NNPC NUPRC tan pa wole tan si jise re leyin ase are Tinubu ijopa ijoba apapo orilede yi ati banki agbaye won ti n soro won ti n jiroro po lori oro kan to ni se pelu owo ya eleyi to je owo ya to je ko yo je elekeje eleyi to tobi julo bilionu kan dola o le 25 lowo ohun bilionu kan dola o le 25 $1.25 billion e mo po wo le okere dola ke se naira wa o en yo $1.25 billion bilionu kan dola o le 25 o lowo ohun won wa ko sabe re pe won reti ki oro ibuwolu nipo owo yi ko pari laarin osu mefa pere gba won ba pari ki no fe fowo ohun se bo lo ti je gbogbo e eni suru oyo olohun o gbe sin ile ti e gbo bo ti lo oya won ni pe awon alakata kiti iko ajagun esin ICC e ti mo won won ni hey won mo ti gbe se ewo won mo ti gbe lo si wo orun ile adulawo africa won ti po lawon orilede kan iwo orun ile adulawo africa na wa tedo si na ti je gaba si be na ti nri mo me ton ti mi ton ti nfe gboro na ti nfe mama laya ta lo soro won america lo mo se ikilo won pe awon le won kun bi kan won wa bo mi ti le ti teju lo ti nkaye ti gba won won ni ile adulawo iwo orun ile adulawo ibe won fi se bujoko ibe won fi se bugba o ibe won fi se buba ibe laye ti gba won wa yi o america se ikilo mo nbo na o won ti de e wa nkan fidile eni suru oyo lo n pada bo

0: Àwọn ẹ̀yin ará ilé ẹ káàbọ̀ padà látọjú ọjà lọ́hùn. Àgbéyẹ̀wò ìròyìn agbọ́nmàgbẹ́ nísìn tẹ̀ wájú lọ́wọ́. Ìkànnì kànga agbọ́nmàgbẹ́ Wells Radio 89.3 FM níbẹ̀ náà lẹ́sìn tí ń gbọ́ wáyé. Ọyọ́lọ́run Adékòkè àti Bàbá One Nation òun náà lẹ́nu láǹfààní àti máa gbọ́ lọ́wọ́. Lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́nmàgbẹ́ mọ̀ wá gbàgbé o. O fẹ́ kẹ́kọ̀ọ́, o fẹ́ gbàgbé ẹ̀rí, o fẹ́ di agbóhùnsáfẹ́fẹ́ eléyìí tó dáńtọ́ tó jẹ́ pé kì í kàn ṣe ti gbẹ́gbẹ́. Agbóhùnsáfẹ́fẹ́ tó níwèé ẹ̀rí tó dáńtọ́ tó lè sọ̀rọ̀ yanrantí, tó lè sọ̀rọ̀ yanjú, tó lè kàròyìn, tó lè ṣàkójọpọ̀ ròyìn, tó lè bọ́ sórí afẹ́fẹ́ láti gbé kan àbí kejì kalẹ̀, tó lè bọ́ sí gbangba wálíà láti sọ̀rọ̀ láì gbọ̀n lóhùn. Ẹyin o, ọyọ́ tara ṣàṣà kó o máa bọ̀ ní iléeṣẹ́ ìkànnì kànga agbọ́nmàgbẹ́ fún ètò ẹ̀kọ́ nípa iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wà. Ìyún Wells Media Academy níbẹ̀ làwọn ọ̀gá àgbà àwọn èèkàn tó jẹ́ pé akọ́ṣẹ́mọṣẹ́ tó nírírí ọ̀pọ̀ ọdún níbẹ̀ wọn ti kọ́ yín nípa bá a ti ń ṣe é, bá a ti ń kóròyìn jọpọ̀, bá a ti ń gbé sórí afẹ́fẹ́ àtàwọn òfin eléyìí tó ń gbé lẹ́yìn. Ẹyin o, gbogbo ẹ̀ wọn kọ́ yín fọ́ọ̀mù wa 5,000 péré, 5,000 náírà ni o. Péré ni fọ́ọ̀mù wa, owó ẹ̀kọ́ wa náà kó gajara lọ. Ó ní ṣókí ni lọ́bì ògè ń la fi ṣe àwọn ẹ̀kọ́ ọ̀hún lọ́lọ́kọ̀ kan èjèèjì wọn yànnà náà fún yín. Nígbà wọn bá kọ́ fún yín tẹ ẹ̀kọ́ lẹ̀ wọn tó mú yín wánú okòlù tó yẹ pé ẹ tún ṣé wò báyìí kìí kàn ṣe ọ̀rọ̀ inú ìwé lásán o. Ẹ̀yin ò tètè máa bọ o, ìgbaniwọlé ń lọ lọ́wọ́ báyìí báyìí, wọn náà tètè pé mo wá fẹ́ darapọ̀ èmi náà fẹ́ ṣe mo láwọn mo nífẹ̀ẹ́ sí o. Ó yá o lè fàtẹ̀jíṣẹ́ sọwọ́ sórí WhatsApp wa ní wàràǹsẹ̀ báyìí 0915499893 lẹ́ẹ̀kan sí 0954999893 pé èmi náà nífẹ̀ẹ́, mo fẹ́ darapọ̀, mo fẹ́ wá kẹ́kọ̀ọ́ gba ìwé ẹ̀rí nípa iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Èmi náà fẹ́ yanrantí, mo fẹ́ di ògbóǹtarìgì ẹni tí lè sọ̀rọ̀ tó lè gbóhùnsáfẹ́fẹ́. Mo lẹ́bùn ọ̀hún yá máa bọ̀ 5,000 uniform. Ó yá ní pápá bàbá wọn lẹsẹ̀ jíjẹ́ sáré múròyìn eléyìí kó tó di pàṣojú òpó ilẹ̀ fáwọn aráalé. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ó ní wọ́n ti ń bá ilé ìfowópamọ́ àgbáyé ìyún World Bank wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ lórí owó ìyá tuntun kan tán fẹ́ ya tó jẹ́ bílíọ̀nù kan owó ilẹ̀ òkèrè dọ́là ó lé 25 billion dollars inú. Wọ́n ní wọ́n fẹ́ fi ṣe àtìlẹ́yìn àti ìrànwọ́ fún ètò àtúntò ọrọ̀ ajé ìyún economy reform àtúntò ọrọ̀ ajé ìpèsè tó ń ti dáṣẹ́ sílẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Ròyìn wá gbé pé ètò gbogbo ló ti tò lórí ẹ̀. Wọ́n wá ní ó kàn kú kí wọ́n buwọ́ lu owó ìyá ọ̀hún òun nìkan ló kù. Ṣẹ̀wárí àkòrí owó ìyá ọ̀hún wọ́n fún lákòrí kan. Wọ́n ní ìgbésẹ̀ Nàìjíríà fún ìdókòwò àti ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú tiṣẹ́. Ìjọba ti wá ń retí pé kan buwọ́ lu láàrin oṣù mẹ́fà kí gbogbo ètò tó kan gbowó ọ̀hún kalẹ̀ fún wọn. Ṣáájú ètò ìdìbò ààrẹ lọ́dún 2027 bí wọ́n bá ti buwọ́ lu owó náà wọ́n ní owó ọ̀hún ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì owó tó pọ̀ jù lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n ti yá nílé ìfowópamọ́ àgbáyé. Bàbá One Nation ìjẹ́ gbogbo owó tà ń yá ní ilé ìfowópamọ́ àgbáyé mọ̀ pé a ti ṣẹ̀ mọ́ yáwó gbogbo owó tà ń yá yìí ṣé à ń lò lóòótọ́ fún ìgbé ayé ìgbé àlàáfíà àti ìgbáyé gbádùn àwọn ọmọ Nàìjíríà àbí ṣé gbèsè ọjọ́ ọ̀la ni ó jẹ́ fáwọn tí ń bọ̀ sẹ́mọ̀ pé bí ìjọba míì bá ti àbáwọn ìjọba tó ti lọ náà wọ́n bá ti dórí oyè bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ pé lórí ẹwẹ́ ní sùúrọ̀ ẹ̀ kàn sọ pé ìṣiṣẹ́ kankan ni o gbèsè wà ńlẹ̀ fún mi o gbèsè tíjọba báyìí fi ilẹ̀ ni o àwọn ìjọba míì ó tún wọlé wọ́n ti ní gbèsè báyìí tíjọba fi ilẹ̀ ni o síbẹ̀síbẹ̀ náà Nàìjíríà ní gbèsè àtọ̀lẹ̀ ń ta ní lẹ́ka iná ọba gbèsè ń bẹ lẹ́ka iná ọba lẹ́bàá báhùn láti jẹ́ gbèsè là ń jẹ gbèsè. Bàbá One Nation kí là ń fa àwọn owó ìṣègàn àti pé pẹ̀lú bí nǹkan ti ń lọ lórílẹ̀-èdè yìí sọ̀rọ̀ owó yíyá ló kù. Ṣé bàbá tún yáwó kún ẹni tó ti wà ńlẹ̀ ṣé ò tún ní dá wàhálà lẹ̀ ìbéèrè tí mo ní fún yín nù.
1: O ṣe ẹ̀rú tí ẹ̀ ń bà mí fún ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá fún àwọn tí wọ́n ń bọ̀ lọ́jọ́ iwájú. Ìyàwó ti ń lọ bí ìgbà méje báyìí. Bí èèyàn kan bá jẹ gbèsè ẹ̀rú ẹni tó jẹ ní gbèsè ni ló jẹ́ nítorí pé ọkàn rẹ ò ní balẹ̀ fẹ̀tọ̀fẹ̀tọ̀ ní ọmọ bẹ́nìkan bá kanlẹ̀kùn inú ilé rẹ̀ lákòókò ìgbà tí ó bá fẹ́ faralélẹ̀ kò ní lè sùn
0: nítorí pé ìyún ẹni tó bá lẹ́rìí ọkàn ṣé mọ̀ pé àwọn mìíràn mọ ìyáwó tí wọ́n lẹ́rìí ọkàn tó jẹ́ pé ó tẹ̀lẹ̀ sí mi rí o tẹ́ mo yáàyàn lówó tó yẹ kí mo fẹ́ gbowó mi tún sọ fún mi pé lógan mo jí ọgàn tó wá ní ńlá.
1: sori o kan fi efisi gbe ni o kan re o bale riri tori ogan o kan ni o kan fi se gbanko ni ko se pe ko le o kan re o le bale nitori pe ki sowo re o bere fun ni o ya ni o ki se pe o fun o ya ni so ki mo wa fe kini apare apere nkan ti mo so ni pe Nigeria ah eru n ba mi bayi o ko gbese ta wo yi olorun nikan lo le mu abonu e ha igba keje ni nibo la fe lo bayi se ri ki se se ra won owo yi gan tan ba lawon divert e si bi nkan tan lawon fe lo fun so n dele so n sise ko sise bi igba to je pe orilede Nigeria yi bi igba ta ti gbe ta fa won World Bank ni se a le san gbogbo gbese tan mo bayi tori pe ikaramasi ke ati san gbogbo gbese gan o si nle bayi ala sin fu gbogbo eyan pe sai wa asiko bayi lo ye kan to wa so pa won lo yawo asiko gba ti bo nbo
0: oda baba nation
1: o su mi o
0: ko je mi o ile fa won ara ile ti won fe pe san fe ba wa daseto 0916 893 1000 eni kan lenu mi ti ya joye ejin ra mu ni pele kutu 0916 893 1000 odometa 0916 893 1000 ati 0915 33 34 893 to fi mo 0911 33 33 893 lojo opo Facebook wa ahin awon eyan na ti fa te dise sowo loko kan ejeji si bi ole eje sare mu pe yi ka to mo ka elo e ti wole e ku ojumo o
2: e ka we ku ojumo o
0: ku ojumo sa ro ko yin ati bi te ti npe we da ko ba ko so ko legbe radio yin
2: o ko ni ti adi dadi ti npe ya ti olomi
0: o da se
2: e ti se lo abu ori oro abu eni kan ti so pori le ibi pa ade ka pa awon gugu ara mu ama gbagbe olo da ti joba apapo pe won ko ma se pade e ti gbe ya ke si ti an ba site ni bi iru ilu kan ni o to le ni o jo ja o to ni lo le ibo o to de lo le yuba nbo wa de lugun wa ti ri na ri awon won o ye ti won mo awon agba agba ologun wa ti won lo joku ati joba to n ba ra mu gbugbu ara mi pade ta ba ti be gboro won ka o kan ni e se ri gbe ti se nje Nigeria nje awon omo keke ti se nbo to da ko lon ta nu wa ni ko si se kankan ke joro o fu da sele awon omo ye te ba wo won kan ma ba wi ni bayi e le ra won ni a da ku ka ti e pa bi le da ku ni ka won omo lo omo si se nbe ku ti e on ka gu kan da le won ko le si bi kankan ti a fi le ko si bi ka ti a fi le ke ka ma fi da ku mo ku bo ba ya ni jo ba to do bi marun ni ko ni ti le ka ti ma da ku mo to la ti be se so ye ki won joku ko ta ronu ibudi bi to ronu o se tori le ni ra eni to so ra mo ti ni 70 years ni ori wele ri o ni ri e gara ko lo da kon gba wa ni ko ta nu wa
0: da e seun baba o agba oni tan lori le e seun pupo te pe wole lojo po Facebook wa Demon Adedamola Okun lola won ki wa ko ojumo nu kulu ha hen won lori le ede Nigeria nilo egbe alatako ile to fese mule to gbangbo saaju eto odibo ti nbo yi won ni bo ti fara han bo ti duro wa yi pe iparapo awon egbe oselu lo le bi egbe alatako ile to fese mule to gbangbo ta nilo lasiko yi fi mo sokan awon egbe oselu yoko won ni lo le bi o won ni nta nilo lakoko inu tori pe o ti su awon omo Nigeria bi nkan tin lo lorilede yi wayi won la nilo lori eleyi ti o mu igbe aye alaafia awon eniyan ni pataki ati lokokodo won ni aseun enyo bi awon bo ti fi lede nu kulu ni ahinu ye je sare mu pe je elo e ti wole e ku ojumo oruko yin ati bi te tin pe wa o ami olorun ni seto e ku ojumo
2: baba wa na o e ku ko le da
1: e se o e se mo dupe o
2: e ko ri lokan gbogbo omo Nigeria ni e ru ba yin ṣugbọn ọna owo lọna abayọ ọgbẹni balógun gaza ni ó sọ láti ọjọ nílé ọlọrun òfẹrẹ ọmọ nàìjíríà fún ọtọ ẹni tí wọn ní òdodo ló máa ń tó orílẹèdè lékè gbogbo nǹkan tá à ń sọ yìí àìṣòdodo wa ló bá wa débẹ kò dẹ sí ọgbọn ta lè ta
3: taba so pe ba se ma ba lo ni awon ka so pe e ma se ti fisoro pe o ton ko lo ba Nigeria je awa omo Nigeria ni taba se ko da laarin ara wa taba se ko tolohun ba nse e ri pe laarin ka di ka yaji ya ni o sele oro yawo yawo yi e ba ti gba ti bere wa oro yawo yawo yi se lo da bi e to lo yawo ko si nkan to buru ke eyan yawo ko fi se nkan to da ṣùgbọ́n ọ̀rọ̀ wa dàbí ẹni tó yáwó tó lọ sówó ṣòfò àìrí pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó yáwó ṣòfò wọn kì í rèé jẹ́ ìdíẹ̀. Tó àfikà ṣe ìmọ̀ káfíìmọ̀ ṣọ̀kan tájọ wá bí orílẹ̀-èdè ṣe máa dá ọlọ́run ti ṣe dáadáa fún wa àwa la àṣàánú ara wa ẹ kú ètò kò ní bàjẹ́.
0: Ẹṣẹ́ o Olúwa Làṣẹ Adétọ́lá àwọn náà sọ̀rọ̀ wọn ló farahàn gbangba gbangba wàyí wípé ẹgbẹ́ òṣèlú lóṣùṣù ọwọ́ APC wọn ò ní ète ìpolongo kankan tí ó dàbí pé ó lè mú èèyàn pa síye méjì àbí pààrọ̀ tí ń rò ṣáájú ètò ìdìbò 2027 wọn nítorí púpọ̀ nínú àwọn ọmọ Nàìjíríà ò ní wọ́n gbàgbọ́ pé púpọ̀ nínú àwọn ìlérí ìpolongo wọn ti tẹ́lẹ̀ wọn ò tíì ṣe é nípa àwọn ò tiẹ̀ rí nǹkan kan lórí ẹ̀ wọ́n ní ìdílé o tí ọ̀pọ̀ èèyàn ṣe ń rí ẹgbẹ́ tó ń darí lọ́wọ́ ẹ pé nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yóò lágbára pàtí pé àwọn náà nípa bí wọ́n ti kọ́nu pé làwọn èèyàn ṣe ń rí i pé àwọn ẹgbẹ́ ti ń darí yìí náà nípa náà fínná máa ń tí ń ṣẹlẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò láti mú wọn láti jẹ wọ́n lẹ́sẹ̀ kágbára wọn lè wálẹ̀ ṣáájú ètò ìdìbò gbogbo tí ń bọ̀ kíyùn lè rọrùn fún àwọn kó lè gbè wọ́n bí wọ́n ti kọ́ síbẹ̀ nu. Ẹ ló ẹ ti wọlé ẹkọ ojúmọ orúkọ yín àti ibi tẹ ẹ ti ń pè wá.
4: Ẹ káàárọ̀ sá
0: orúkọ yín àti ibi tẹ ẹ ti ń pè wá o.
4: Ọlá Ìdòwú láti Ìdò Local Government.
0: Ẹ ṣeun ẹ
4: bá wa dá sètò. Ok bàbá mi ẹgbẹ́
1: wumi
4: ẹgbẹ́ wa láti ẹgbẹ́ ìwé.
1: Ẹ ṣe.
4: Kò asọ́tún látàrá.
1: Ẹ ṣe gan sá ẹ ṣe o àdúpẹ́ o.
4: Ẹ jọ̀ọ́ fà á lọ o láti máa sọ yí pé àwọn lè pt class lórí kó lè bá a jà. Fà á lọ kí wọ́n máa sọ pé à ń repeat class pé Nàìjíríà ń repeat class ṣé ń gbọ́ mi mà.
1: À ń gbọ́
4: yìí. Kíkọ́ dàbí pé ẹ̀yin oníròyìn ìjọba ń wò gẹ́gẹ́ bí ẹni tí ò níṣẹ́ láì dẹ̀ mọ̀ wípé ọlọ́run ló ń sọ èrè iṣẹ́ fún yín. Àdẹ̀gbẹ́jọ́ àìpẹ́ ọlọ́run yóò máa túbọ̀ máa sún iléeṣẹ́ fún yín mà sí rírì fún yín. Ká ní ìjọba ò máa wò gẹ́gẹ́ bí ẹni tí ò níṣẹ́. Nígbà yìí ni ẹ̀ ń sọ gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ tẹ̀ ń jẹ tẹ̀ ń fi tó gbaráàlú létí. Ìlú tí ò bá ti sí security kò sí ohun tí ẹ lè dáwọ́ lé nílùú yẹn tó lè ṣe àṣeyọrí mà. Ìlú tí ò bá ti sí security kò sóhun tí ẹ lè dáwọ́lé tó lè yege sá. Ó kẹ bàbá wa Fásọjọ́ ṣe fóun ń sọ gbèsè ni. Ó sọ gbèsè kò jẹ gbèsè dé Nàìjíríà. Eléyìí kò débé kò ń jẹ gbèsè dé oyún tó ọ̀ tí ẹ̀ tí ì ní. Ìjọba eléyìí kò ń jẹ gbèsè lọ fún ni. A wá sọ pé àwa la máa tún Nàìjíríà ṣe. Adúlọ̀ kò tẹ́ ká máa gbà ní yí pé ẹjẹ́ àti ẹlẹ́yẹ̀mẹyẹ sílẹ̀ ẹjẹ́ àti ẹ̀sìn sílẹ̀ ẹjẹ́ àgbẹ̀gbẹ̀ fún ìṣọ̀kan kólúwa kó rán ẹni tí ó dàbí rọ́lì. Wọ́n tún ti ń ṣe ìjọba mọ̀ láti 1960 ọlọ́run kó máa kalẹ̀ wọn mọ́ ẹ máa tẹ̀síwájú.
1: Ẹ ṣe bọ̀ dáadáa.
0: Ẹ ti mú dáadáa bọ̀ dẹ̀bi kẹ́yìn lágbára.
1: Ẹ lọ́mọ palẹ̀ wọn mọ́.
0: Yín lágbára pọ̀
1: ẹ̀dá kan. Ẹ̀kọ́ náà kó sí wọn lónìí ká wí.
0: Ẹ ṣe kí Ọlọ́run yí wọn lọ́kàn padà kan
1: ṣe bó ti yẹ kan ṣe nígbà. Bí kò ṣe kó ló kí wàdà.
0: Ká mọ́ gbé èèyàn sí pé ẹ̀dá kan ẹ mọ́ ìyá mo bá kò bójúmu. Adéwùmí Kazeem Adikasi wọn ni a kú ojúmọ́ ẹ̀kú ìròyìn. Ọlọ́run yóò kókó bá wa ṣe gbogbo ogun tó ń jẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí láti New Garage. Ẹ ṣeun. Adéronke Akorede Ọládélé àwọn náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ gbèsè yìí wọn ló ti pọ̀ ó ti ròkè púpọ̀. Wọ́n ní síbẹ̀síbẹ̀ kò sí ìmúdára lẹ́ka náà kò sí ìmúdára kankan tó wáyé lẹ́ka ètò ìtọ́jú ìlera. Wọ́n ní lẹ́ka ètò ẹ̀kọ́ nǹkan ri nkan kan leka eto eko won lawon oju opopo na nko won lo na ni ti e won li eto abo to me na won lo na wa nbe won loru aje wa tun buru jai ninu ta ko le ni o won ni o han gbangbagbangba pe awon agbebon o ni bo ti pe won lawon agbebon oloselu political bandit na pe won won ni won ti ko awon owo ti won yaye won na nko won ko sapo ara won won na lu ji re sapo ara won inu apo ara won na ran toju e se bo ti pe e bo tan fi pe won ni political bandit have looted the borrowed money into their pocket won lawon awon agbebon oloselu yi won ni won ko wo won sinu apo won se awon oloselu ti de bandit na olohun o san o ye je mele yi boya am lafi ka die nle ka tun mo se ile elo e ku ojumo e sare ba wa mu papa apa oruko yin ati bi te tin pe
2: wa
0: e ku ojumo
1: sa o
2: Yes, ma ojo le kun la lai a le ma fi awon eyan ebi o ba ko jo jina ba awon to ba ntai o ko ja ni bi kan to joro nla ti mo ri to bu pari ba yen o mi e po ti ba ba ko jo jo ba le lo se ate ita ba npe nu yen lo mo wa o si da eri o ni awon gomna from ita lo ba 800 billion lo lo ni o ku so di ma ni kan kan na se ri bi ti bi to ma tin fi ese ata ati e ya dibo ya to ma tin je won ni yen ta ba le gbe ese kuro ta gbe ya kuro tolo ba le je ka biju wa ni ejo ba ta fi bo ka fi le ma e kuro ma ta ko ni gele bu iya ta won bi re
0: pe
2: la
0: ba
2: le
0: jo ba e ma ja so ni e ma ja so ba e ka lu ko lati so
1: e kon kalu ko de to ba fe to ba wu lati bi fun
0: e de bayi le mi fe ni mo fe yan en to wu mi re o a ti bo lati te lati fi yanyan sipo e mo pe a ka fi le nikan ka fi le eyin o se fe tinu yin ngbe ba ti debi te ti dibo pelu card dibo yin pe en to wu mi ti mo fe yan
1: e se ka won lara si sugbon e mo je ko lo e mo go wide
0: e
1: go
0: to lo lo e mo ja si gbe e dakun en yo
1: e ko se ti o ma ka lara
0: adekunle loju opo facebook awon na soro nipa inira tin lo lorile ede nigeria won ni kini po yin roke si won ni sibe ilana ejoba egbe oselu apc won ni ko mu irorun abi derun ba won omo nigeria Nigeria won ni latari bi oro awon igbe aye nkan ta nra ta nje ni ojojumo fun igbe aye bowo re ti gbenu oke rogogogo won ni aisise na nko na po ya bu o po ya tu o po nle gidi ni o won ni awon tin sowo na nko won na ntira kan to ni kaluku njijadun ori ara ti e ki nkan mo ba nira fun won ni Nigeria a ni kankan a ni resources kan bo ti wo mo won ni sogbon ijoba na won ni ipinu won lori oro aje na o na tun buru si ni o won ni Nigeria a nilo awon adari gidi to fese mule to je pe won danto ati nilo ojutu gidi lori awon ipinu ta se ninu eto odibo ti nbo yi won ni konkaluku lo gba card idibo alalope PVC re ko si je ko wa nle pe ngbo ba ti digba na ti ndibo konkaluku ko fi bo re ko fi soro oya eje mu pe kan abi melo kan ka to mo se ri leje meleje elo e ti wole o ni papa papa e ko ju
2: mara la iwa un so pa to fun wa
1: o na po ni
2: e wele te ni ba je sura me se dun pe latan ara e bi ku se se be kin o ya o ri tu la mi la ka gan ya o o tin e ba ya o yan mo fi se nkan ti o fi da o tun ya tun fi ri papa dani o si mi la nu pe baba Tinubu ategun won na tan fun itori ni da yo so si ni jo kini ana re wona ni yawo mo leyin re ti yawo te mi erin abe ma to de ko ri be so itori buru si suma le so polopo ara lu pe to ti zgo ti ba ti suma de ma ti yawo ba ma fo fo dibo ni emi o kan ara lu da ko ni tuto a fe yi pada daada ti si change fake ti si ni stem fake e ka lu ko lo gba PVC wa ka ni lowo ta ba ve di bun jo di buri ka ma yo fo bu wa ko da won gba kara won pe rice àwọn ni ká mọ káàdìbò gẹ́gẹ́ bí ẹ̀rí ọkàn wa bí pé afẹ́ yìí padà tòótọ́ láì síbẹ̀ à ń tan ara wa ní o òye tèmínú ẹ̀kọ́ ètò.
0: ẹ ṣeun o àwọn ni a mọ̀ sí ìdìbò kó o síbẹ̀ dìbò bó ti lọ lọ́kàn rẹ lẹ́nu tó fẹ́ yàn án kú ẹlọ́ ẹ ti wọlé ẹ̀kọ́ ojúmọ́ o.
5: hello hello
1: hello sir yes sir ti wọlé sir
0: ẹ̀kọ́ ojúmọ́ sir.
5: babawa nation.
1: yọmọ da fún yín bá mi.
5: àyìnbó láàrin ọ̀la dìbò
1: rẹ
5: Agunṣẹ́lú o.
1: Yes sir, yes sir. Amisa, Amisa.
5: Èmi gbósùbà fún ààrẹ wa, wọ́n kú iṣẹ́ ìlú o. Ọ̀tún orin ta tún gbọ́ndà jíjì. Inú wa dùn sí lọ́pọ̀lọpọ̀. Ṣé la gbọ́? Ọ̀nà tó ti lọ ya ó bọ́ ṣe máa ń ya látẹ̀yìnwá.
0: Tọmúra ti ìbúwọ́ ló òun èfò ń tẹ̀lé.
5: Tọmúra ti àárípa ohun tó ń fowó ṣe owó tó ń yá. Tọ́fin rọkọ̀ ẹ́kálẹ́ẹ̀dì, yẹn náà da gbogbo wa ẹja amúra kiri àbọ lọlọwà.
0: Ẹ ṣeun bàbá.
1: Ẹ ṣeun bàbá.
0: Ó dẹ̀ ẹ jẹ́ ìfẹ́lẹ́ káàdì ẹ̀ ńlẹ̀ ká tún mọ́ ọ́n ṣẹ́rìrì lé Dámilọ́lá Akin Adélójú òpó Facebook. Wọ́n ní lábẹ́ ìdarí àti ìjọba ẹgbẹ́ òṣèlú olótùtù ọwọ́ APC. Wọ́n ní àwọn ẹ̀ka tó ṣe kókó lórílẹ̀-èdè yìí bí ẹ̀kọ́ ọrọ̀ ajé, ẹ̀ka ètò ààbò, ẹ̀ka ètò ẹ̀kọ́, ìpèsè iṣẹ́. Wọ́n ní wọ́n náà mọ̀ ń tẹ̀ wájú láti mọ̀ tiraka mọ̀ ní. Wọ́n ní wọ́n ń jìjà lórí ara wọn ń tiraka torí kiní ọ̀hún kò múyẹ̀ ẹ̀sì kò lọ bó ti yóò lọ. Wọ́n ní ká bọ́ sórí iye nǹkan táwọn èèyàn ń rà lójoojúmọ́. Wọ́n ní kiní ọ̀hún náà níṣe ló gbẹnu òkè gogoro. Wọ́n ní àìníṣẹ́ náà ń kọ́. Wọ́n ní iṣẹ́ ò sí kò ṣiṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Wọ́n ní ìnira táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń dojúkọ wọn ló lágbára. Wọ́n ló wá hàn gbangba gbangba wàyí pé orílẹ̀-èdè yóò ní wọ́n ní orílẹ̀-èdè yìí wọ́n nílò ibì kan tí wọ́n darí lọ tó jẹ́ ibi tuntun téèyàn ó mọ̀ darí lọ a new direction tó jẹ́ pé èèyàn ó mọ̀ pé ibi tuntun rèé tá a fẹ́ mórílé ibi tá a fẹ́ mọ̀ darí lọ rèé. Wọ́n ní kí àwọn ọmọ àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n gbéra sókè kán dìde kán fẹnu wọn sọ̀rọ̀ kán sọ̀rọ̀ jáde o. Wọ́n ní kí wọ́n sì béèrè fún àwọn adarí àwọn adarí gidi ẹ̀yìn o. Wọ́n ní àkókò rèé o láti gbarawara lórílẹ̀-èdè yìí ká sì ṣe àtúnkọ́ retí lọ́wọ́lọ́wọ́ báyìí àkókò rèé o láti gbarawara. Babawa Nation ojú ọjọ́ yìí ti lọ ẹ̀mọ́ bínú gbogbo ojú òpó yìí ti ń ṣètì mọ́ a ní láǹfààní àti ìgbà pé kánmọ́kánmọ́ ní pápápá ẹ̀bà ń dágbére lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ẹja mọ̀ sẹ́ni.
1: Tó o ní ẹ ṣe wọn lọ́bẹ̀ ṣe èmi náà kó àìbínú ẹ ṣe tẹ́ ẹ̀ ń bá wa dá sí ètò ẹ ṣe tẹ́ ẹ̀ ń fẹ́ kí Nàìjíríà ò da ẹ ṣe tí ẹ jẹ́ kí tá a gbẹnu wa fún alágbàfọ̀. Ẹ ṣe àdúpẹ́ orúkọ tèmi ni ambassador Wálé ẹgbẹ́ Wùmí Bàbá Wọ Nation lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ gbàgbé èmi ní gbàgede ọ̀rọ̀ láìpẹ́ láì jìnà mi ò tí ì lọ o mi ò tí ì lọ ẹ má jẹ́ ká tí ì kúrò lórí ìpè gbogbo ẹ̀yin tí ìpè yín ṣẹ́ ti mọ̀ ẹ pàdé wa ní gbàgede ó dàbọ̀.
0: Ẹ ṣeun ambassador Wálé ẹgbẹ́ Wùmí àmọ́ rí yín bá ẹ pẹ́ fún wa tó ní pápọ̀ pẹ́ ìyẹn ara lé orúkọ tèmi jẹ́ òye padà oyé Ọlọ́run Adégòkè lórúkọ tèmi jẹ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀lẹ̀ ń gbọ́ lọ́wọ́ yìí Wells Radio 89.3 FM ẹ̀mọ́ gbẹ́pọ̀ bẹ́ẹ̀ o ẹ̀mọ́ gbọ́ wà sọ ẹ̀ kó kalẹ̀.
6: Láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa.

0: gan lo fa ti ni na fi goke odo
1: hmm
0: se e mo ko ni gba ke an so yi inspector of school shua
1: hmm se lo ma yesu ku wo lore kore
0: be ni sir be ni awon professor kan wa ngba na ton pe ni dawa tabi area so awon to ba jade school of agric laye igba yen ni akure awon ni won ma ku ni eh mo sa ku gbangba gbangba yen so at awon inspector of schools all day at a so wa ma lo kakiri awon school fun ye igba ti alabewo ijo olorun alabo je mo ko alabewo n benu ijo tele ni ni ko ti kakiri to igba alabewo wa ti ma lo kakiri
1: alabewo sibe
0: se ni o ti yan won pe to won ba ri asisi kan won wa report won ni awon bill awon committee yen
1: lo da mo lase
0: gbo won yen o si mo won ti council re so ngba ti o salaboju to mo ti o si gankan mo kaluku ni se ijoba re bayi ayilaye su gba gbo kan yi. And let me say this one, Terry, mo ti sumo awon kan da da lawon to wa ni ku wa lase nkan kan won Terry opolopo won lo ni lowo to si ti meru so ohun to nfa ni yi bo mo baba ipele iya re abi baba
1: won yo sa soda
0: je mo pe gbogbo radada ti won ko wo aya social ni ti ton pe egbe kelegbe alaake egbe kelegbe ye egbe kelegbe e ba ran ti pe awon ekankan ni lugo to luko o ti jewo lori radio at television ti gbogbo aye ngo pe ngba ta awon mu kini e wa lati South Africa awon pe nde awon le to awon ni pe ton ba fe ma harass won kankan die die ni alaboru ba de o lori pe eye nbe nbe e alaake nbe ibi kan be ni won fi para won kan so je ti ri gbogbo e ni si
1: o wa foju po
0: o wa se ka pa mo bayi olorun ni ka be o
1: poda
0: kaluku o muju to idile re lati ma gbadura lorunko Jesu awon mo wo ni yomo ko mo o
1: amen
2: sa o
0: o so je te mi ni
1: e se o sa agba yin o da le sa amori yin ba
2: a tun bo a tun bo
1: baba
2: gbadun yin si wa
1: ja so yin ko won ni close to 86 ah epe kan to ra pala mo de fe lo se mi mo okay e je sa re gba hello
3: Eka
1: ro sa. Yes sir. Bride o.
3: Eka ro sa.
1: Ami ashe lati do.
3: Okay, brother mi. Ebe wa la
2: ebe wu mi.
1: Ebe wu mi.
3: Abi. Mo se ya ti koni sa.
1: Okay.
3: Tore ti mu wa wonu oro Olorun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ní Genesis orí kọkànlá ẹsẹ̀ kẹta ẹni tí ìpìlẹ̀ bá bàjẹ́
2: kí ló lódodo
3: yóò ṣe mo disagree sir wípé there is a cost transfer ṣé ń gbọ́ mi sí báwọn ìṣẹ́lẹ̀ sọ ní yorùbá
1: pé kéèyàn jogún ìbínú
3: a máa ń jogún ìbínú àbí bẹ́ẹ̀ kọ́ ni sir ẹjọ́ brown ẹgbẹ́ wò ní kí ni ó fa kéènì tó ní èrò pípa sí àbúrò ẹ̀ kí ni ó fa ebélì tó ní èrò ìfẹ́ òtítọ́ òdodo sí ọlọ́run ẹ̀ka ọgbà mi dáhùn kwẹ́sọ̀ yẹn sà kí tó pè padà
1: sáàkùn òbí bọ̀rọ̀ lónìí báyìí pẹ́ẹ̀gbà máa ṣe bible study bí o ẹ wá lọ́wọ́ pé àwọn evangelist
2: wa ọ̀dà ìpín mọ́fẹ́ lọ sí àdé ọjà
1: ẹjá dókè lọ ẹjá dókè lọ ẹdì béèrè wọn mú èmi kọ́nà béèrè béèrè lọ́wọ́ wọn ní kí ló ṣe kéèyàn tó fi
2: ní ọjọ́ tí ó sinmi
1: ẹ̀yin náà ṣe ìwé ìlẹ́gbẹ̀ẹ́ kan jọ
2: kò sí wàhálà
1: ẹjọ́ dókè lọ́nà tá a bá ti padà dé àtẹ aago mọ́kànlá ti kọjá ìṣẹ́jú mẹ́ta láti nùkùlù ti hàn yìí à ń bọ̀ ọmọ nàìjíríà ẹ kú kalẹ̀.
4: Your preferred wholesome radio.
5: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro, and more, paired with your favorite.

ṣùgbọ́n tó lè máa là kọjá lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ gbà pé ọlọ́run bẹ láàyè síbẹ̀. Má jẹ́ kí ìlàkọjá ẹ má jẹ́ kó wé ẹ dáhùn láíláí. Tẹ̀mí bá wà ìrètí máa ń bẹ̀. Má fi ìrònú ṣera rẹ léṣe ọ̀rẹ́ mi. Fẹ́mi Sọ́lá Ayẹ́lẹ́ Sweetness ó ń wọlé sí mi Lákinyẹmí ara Ọlọ́run wà láàlá yìí. Àkókò yẹn sáré àkókò yẹn fò omi dẹ̀ pọ̀ láàmú yẹn fún tọ̀sán tóní torí ìrírí tọ̀sán yìí ó lágbára díẹ̀.

0: láàrin ìṣẹ́jú kan máa wọnú kọ̀ọ̀kan dùn ètò lọ ìrírí mi lẹ́tọ̀ ètò ní ìrírí mi ìkànnì west radio 89.3 fm náà láwà aláàfin abẹ ní ìlàwà wà ìyẹn ní olúyọlé ní ìlú ìbàdàn.
1: Fẹ́mi Sọ́làbù ìtàn àtijọ́ ìtàn ayọ̀ bàbá oṣù ìgbà ìgbà onílò ìgbà.
0: Lẹ́yìn Ọlọ́run kò sẹ́lòmíì mọ́ láyé.
1: Bí oyin ẹ àsìkò ìtura gbọ́kàn
0: ẹ lè lórí ọ̀fẹ́ àti gbójú ayọ̀wò mi ìyẹn lójú òpó facebook fan page wa gangan ìyẹn at west radio 893 at west radio 893 ẹ lọ gbójú ayọ̀wò mi bẹ́ẹ̀ àlejò mi ń wò mí lójú lójú èmi náà wò wọ́n létí létí.

0: ilé ayé ilé asán ilé ayé ìmúlẹ̀ mọ́fọ́. Gbogbo gàgàrùrù gbogbo ilé ayé pé mi mo tó báyìí mi mo dà báyìí lọ́jọ́ kan ó da gbogbo ẹ lẹ̀. Ṣẹ́yìn náà gbé tó rírì mi fún tọ̀sán yẹn. Ká ní bàbá ìṣe bẹ́ẹ̀ tó jáde láyé bẹ́ẹ̀ ó tán náà nìyẹn o. Láyé Adizi lélẹ̀ ilé ayé lópè. Ìwọ́ tó ní lẹ́yìn tí ẹ kò sẹ́lòmíì mọ́ láyé ilé ayé yìí náà ló mọ̀. Kò nírinwó ilé kò ní mílíọ̀nù ọkọ̀ o gbogbo ẹ̀ náà ló fi sáyé lọ. Ìwọ́ tó ní àwọn ọmọ lẹ́yìn ẹ̀ ò ní ga jù ẹ lọ́wọ́ ní ga tó ẹ tán bá lọ tó ẹ tán bá lọ ga tó ẹ tán bá lọ ga jù ẹ lọ ajẹ́ pé ti ọba ẹ. Àkókò yẹn ti pè mí níjà. Gbogbo làlàkókò fẹ́fẹ́ yẹn yẹn gẹ́gẹ́ gbẹ́gbẹ́ gúgú gúgú kàkàkàkà ilé ayé ló mọ. Radio Evangelist ilé mi ti ń pè mí. Engineer gan wo la kin ye mi ara. Lagbara Olorun Olorun ma tun pade yin lose to nbo. Kole kole lo gbenu si mic awon omo Nigeria fe gbo e. Baba olówó akọpọ̀. Rálẹ̀ kọ́lé bò ní.
1: Dáadáa ni o.
0: Ojú ẹ máa tutù.
1: Ọlá Ọlọ́run ni.
0: O tún kọ́lé ní ọ̀sẹ̀ tó ń kọjá ni.
1: Kódà orí omi la kọ́ sí.
0: Ìyẹn tọ̀sẹ̀ kó tọ̀ wá ewo ibo ló fẹ́ kọ́ tèmi sí.
1: Inú afẹ́fẹ́.
0: Kọ́lé kọ́lé ti bá dẹ̀ ni òfin mi ló lò lọ́wọ́.
1: Tó bá kọ́kọ́ ralẹ̀ òwò ara adapo ẹ.
0: Joy tí mo fún ẹ lọ́sẹ̀ tó kọjá ń kọ́ ibolóko sí.
1: Ohun tí mò ń sọ ni pé tó bá ra ilẹ̀ bíi plọ́ọ̀tì mẹ́fà which is 1 acre wàá gba màálù kan sí.
0: Kọ́lé kọ́lé àwọn ti pa ọ́ kú. Radio Evangelist mo ní amọ̀láyàwó mi ti ń tutù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ mo fẹ́ gbéra ńlẹ̀ mo ń lọlé mo fẹ́ lọ rí gbẹ́nu sí mo fẹ́ lọ rí jẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run inú yàtà yòtò ayò àlàáfíà ni mo fi ń lẹ̀ fún tọ̀sẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run mi ní báyìí nínú ràbádì gan ìbànújẹ́ lọ́sẹ̀ tó ń bọ̀ mo kí yín mo kì yín o mo lù yín lọ́gọ ẹnu mo sọ pé ó dàbọ̀.

0: 101.3 FM, your preferred wholesome radio.
1: Makale Marale.
2: Kọ́lé kọ́lé kọ́lé kọ́lé lẹ́tù tàbárúwú kárálẹ̀ kárálẹ̀ àbí kákọ́lé irú léwo lẹ́fẹ́ kọ́ ilẹ̀ wo lẹ́fẹ́ rà sílẹ̀ tòsí ló dára ni àbí ti ọ̀nà jíjìn tínú omi àbí tínú ìrà àbí yàngbẹ ilẹ̀ kódà kó jẹ́ torí àpáta kọ́lé kọ́lé lẹ́tù tí ó máa yànnà náà fún yín.
3: Ní West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Tuesday
4: láago méjì sí mẹ́ta ọ̀sán 2 to 3 PM every Tuesday.
2: Àǹfààní wà fún yín láti béèrè tàbí sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní sáìtì yín nípasẹ̀ text message. Àwọn ọ̀jọ̀gbọ́n tó dántọ́ tí wọ́n ní kankan tàbí omi ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ àti ilé kíkọ́ kò ní gbẹ̀yìn lórí ètò. Bákan náà lẹ lè pè láti dá sètò tàbí ṣàlàyé ilé tàbí ilẹ̀ tẹ́ ẹ fẹ́ tà fún ìkéde àti ìpolówó ọjà àbí ẹ fẹ́ ṣonígbọ̀wọ́. Ẹ máa bọ̀ ní.
3: Iléeṣẹ́ West Radio 89.3 FM Aláàfin Avenue Olújọ̀lé Ìbàdàn
2: tàbí kí ẹ pé Adékúnlé
4: Speak Louder
2: 07 0 5 7 3 3 0 9 5 2 07 0 5 7 3 3 0 9 5 2 Ọlọ́run akọ́lé ayọ̀ fún gbogbo wa o.
5: Kọ́lé ayọ̀ fún mi o. Bóyé mi ò ní sọpẹ́. Filé aláyọ̀ dán mi wo. Ọpẹ́ mi àpọ̀jà burata. Kọ́lé aláyọ̀ fún mi o. Bóyé mi ò ní sọpẹ́.

0: 0916893100. Ilé àti ilẹ̀wò lẹ nífẹ̀ẹ́ sí tàbí tẹ̀yìn náà fẹ́ tà lọ́dọ̀ yẹn pé wọlé sórí ètò iṣẹ́ wo lẹ̀ ń ṣe lára ilé kíkọ́ ilẹ̀ rírà ẹ jẹ́ káyé rí gbọ́ kán lè máa mọ ibi tán wà yín sí.
1: Nkọ́lé sara tiwọn, èmi àkọ́lé.
0: Èyí tẹ́ ẹ̀rún lé tó ẹ jáde sí gbangba kẹ́ẹ̀jẹ́ kan mọṣẹ́. Wọ́n ní di plọ́mbà ń bì kan nísìnyí nígbà tí wò tó sọ pé plọ́mbà ni ẹ gbọ́ sákàn máa wọ ẹ káàkiri ni. Avenue lélẹ̀ jẹ́ tí àǹfààní tí West Radio fi lélẹ̀ fún wa nìyẹn. Ẹ jẹ́ ká lù dáadáa 0916893100 tàbí kẹ́ ẹ lo 0915333 4893.
1: Èmi
0: àkọ́lé o, gbogbo ẹgbẹ́ mi. Ìpè kan wà lójú òpó yẹn, ẹ já wo ẹni tó wà ńbẹ̀. Ẹ̀lú ẹ káàsán o. Ẹ̀lú. Ẹ̀lú ẹ káàsán. Ẹ̀rọ sà, orúkọ yín àti ibi tó ẹ ti ń pè. Kí lẹ wí sà? Yọ̀mí. Mi sa Yọ̀mí láti Ìbàdàn. Àdúgbò wo?
2: Bẹ́ẹ̀ni, Mẹ́ńgbò Àpáṣá Ìbàdàn.
0: Ok, mo ń gbọ́ yín kí lẹ fẹ́.
2: Mo ní ilẹ̀ ọdún hẹ́tà àtúntò ní Ọmí Àdìo.
0: Ok, lọ́mí Àdìo ló wà. Ṣó ní ìwé ìrúwé wo ló ní?
2: Normal survey plan PPN ló ní.
0: Ok, survey plan. Ẹ mọ tẹ́ ṣe, tí bá ti ṣètò tán, ẹ mú nọ́mbà mi, so kẹ́ ẹ pè mí, a jọ sọ̀rọ̀. Àdúrà yín ó gbà.
2: Ọ̀nà.
0: Ẹ ṣeun sá.
2: Ẹ̀mú lẹ́nu ṣiṣẹ́ ẹlẹ́tíṣà àti sólà.
0: Ẹ tún ṣiṣẹ́ ẹlẹ́tíṣà àti sólà náà. Ẹ gbogbo ẹ̀ náà láà sọ pọ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe sá o. Àdúpẹ́ o. Ẹ sá.
1: Kí ló ń ralẹ̀ tán kọ́lé sára tiwọn?
0: Ìwọ ò fẹ́ sọṣẹ́ tó ń ṣe síta jókòó síbẹ̀.
1: Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi.
0: Kọ̀ntrátọ̀ mi á lóun nídìí àwọn artisan tí wọ́n bá ń ṣiṣẹ́ ìgbà náà ni wọ́n ní ríwọ pé ńgbà tán mọ ibi tó wà tán mọ nọ́mbẹ́ bọ́ sí gbangba títí orin yẹn nìyẹn. 0916893100 ṣètò ń jọ́ kan níbì kan ni àwọn yẹn pé wọ́n ní àwọn nídi tyler tó lè bá wọn ṣòdìdì duplex pé ṣe mo ní ó wà a sì pe nọ́mbà ẹni yẹn lẹ́ni yẹn fi jẹun lọ́dọ̀ la.
1: Lórí àmì àmì ni ẹ ṣe.
0: Ẹ lo nọ́mbà ilé náà 0915333 4893.
1: Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí àmì àmì ni ẹ ṣe. Káró owó ralẹ̀ ká ṣe sẹ́ṣọ̀n àti wádìí ká ṣe dọ́kúmẹ̀ntì bíi sọ́vè bíldìn plan àbí sí ọ̀fọ̀ àtàgbìmẹ̀ntì kán bá wa ṣánbó lágbẹ́ foundation kápo bíríkì àti cement.
0: Ẹja gba ìpè ilé iná. Ẹ̀lọ́ ẹ káàsán. Ìyẹn ti já o. Bẹ́ bá ní orí ọ̀fẹ́ láti pè wá padà. Ẹ dákun ẹ pè wá o. Ẹ pè wá 0915333 4893. Tàbí ó ti wọlé padà ẹja gbọ́ ìpè yẹn. Ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ káàsán. Ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ ti wà lórí afẹ́fẹ́ o. Àgbọ́yín ni o tẹ́ bá lórí ọ̀fẹ́ àti pè wá padà o. Ẹ ṣeun tẹ́ nífẹ̀ẹ́ wa o. Ẹ ṣeun gan ni o. Ó ga jù. Ẹ̀lọ́ ẹ káàsán o.
3: Ẹ káàsán sá.
0: Ẹ káàsán orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
3: Láti Ìbàdàn agbègbè Apẹtẹ ní sà.
0: Kí lorúkọ yín?
3: Ibrahim lorúkọ mi sà.
0: Ibrahim láti Apẹtẹ.
3: Bẹ́ẹ̀ ni building contractor ní sà.
0: Building contractor.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Ọ̀dà tí bá ti ṣe tán ẹ mú nọ́mbà mi kí n tó kò lórí ètò ṣe gbọ́ kẹ́ pè mí.
3: Ọ̀dà
0: yóò dá fún yín sà. Ẹ ṣeun o.
1: Kátó búlọ́ọ̀kù wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó nílé fi dúró. Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ̀ ìgbà mélòó nílé bí.
0: Kì í ṣe ni ìpè yẹn fẹ́ máa kọlura wọn.
1: Dúró.
0: Ẹ má kàn fúláàṣì ẹ̀yin náà ẹ sọ ohun tó bá wà lọ́kàn yín lára ilé kíkọ́ ilẹ̀ rírà gbogbo tán bá ń ṣe ẹnìkan rèé ẹja tún gbọ́ tiẹ̀ náà. Ẹ̀lọ́.
4: Bàbá kọ́lé kọ́lé ẹ kí n tò sá o.
0: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá máa o.
4: Mrs. Adékúnlé Kristana ni látòlóyọ̀lẹ̀.
0: Mi ní wá yín tí o màmá wa.
4: Àmì ẹgbẹ́ ọlọ́wà kúpalẹ̀ mọ́
0: kọ́lé
4: kọ́lé ọdún.
0: ẹṣẹ ma ẹṣẹ ojú ẹtì ẹra ma ẹsùn
4: ẹsà mo ní àwọn èèyàn tó ń ṣiṣẹ bricklayer lọwọ
0: ìyẹlẹ tí náà. ok ó dáa kúrúmọ mo ti gbọ ẹṣẹ ma.
1: Orale tagba document kanri no faith kile dun wo ko se ri were de were.
0: hello
3: ekwetu sir.
0: ekwetu sir oruko yin ati bi te tin pe wa.
3: Adewale Oluwaṣina.
0: Adewale Oluwaṣina lati adugbo wo.
3: Lati felele.
0: Felele oya kile fe ba wa so.
3: Mo ma tun machine ranṣo se.
0: Okay. E ma tun machine ranṣo se. Ok sir, oda ko buru eyin na pe mi ta ba se tan se gbo.
3: Okay.
0: Yes sir, e seun sir.
1: Igba melo ni le bi duro. Where they were, igba melo ni le bi duro. Baba ton ko le ayo pa won kan, lemi ko o eya.
0: Hello.
5: E ka san
0: ma o.
5: Yes sir.
0: Oruko yin ati bi te tin pe wa.
5: Tapata ni sir.
0: Kí lorúkọ yín látàpáta?
5: Òsèní Jimọ̀.
0: Òsèní Jimọ̀.
5: Bẹ́ẹ̀ni sá.
0: Ọya kí lẹ fẹ́ bá wa sọ?
5: Iṣẹ́ bíúzì kọ̀ǹtàtọ̀ ni mò ń ṣe.
0: Obìnrin ni yín àbọ̀kùnrin?
5: Ọkùnrin ni.
0: Ṣọ́kùnrin ló ń sọ̀rọ̀ yìí?
5: Ara ọ̀ pẹ̀ṣọkùnrin ló ń sọ̀rọ̀
0: yìí. Ẹ̀dẹ̀ ni building contractor ni?
5: Ọkọ mi ló ń ṣe.
0: Ok, ọkọ yín ló ń ṣe. Alright, ẹ̀yin náà ẹ pè mí tá a bá ṣe tán ká sọ̀rọ̀ ṣe gbọ́.
5: Ok, sir.
0: Alright.
1: Olúwa tèmi ń kọ́, bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan, tèmi ń kọ́ o.
0: Ẹ jẹ́ mú lára àwọn complaint kan táyàn yàn fi síta ń bí báyìí, bó lè pẹ́ àwọn kan lọ ń mẹ́sáàgì nọ́mbà yìí, ẹ má wulẹ̀ mẹ́sáàgì nọ́mbà yẹn o, ok, ẹ má mẹ́sáàgì síbẹ̀ yẹn. Alright, 0916893 1000 ni nọ́mbà tẹ́ fi máa pè wọlé bẹ́ẹ̀ ṣe ń pè yẹn, 0916893 1000 tàbí 0915333 4893. O mọ kankan se lara ile kiko ile rira imọ ti wo mo se boya sobi oni abakite tabi tailor pops party welder carpenter abi bowo lo ngbe to da e loju daada eyin na pe wole sori eto e je ki fi eleyi si ta lara awon esun tabi nkankan ti yo ru awon eyan loju. Ebo lele fi kọ wọn ni wale lati ilora ohun ti won so ni pe as a landlord or agent, what do you do when you find out that your tenant have moved in several additional family into the apartment rented ti o ti mu ko wa congested? Bi won se kọ niyan ohun ti won so ni pe bi pe enikan rent ile lẹ́yìn ọ̀rẹ́ yìí ó wá ń kó èèyàn bíi mẹ́rin márùn-ún mẹ́fà mọ́ra tí kò sì sọ fún agent àbí landlord rẹ̀ pé tọ̀ àwa bíi mẹ́ẹ̀ẹ́dógún lá máa gbénu yàrá yìí o, wọ́n ní pé kí ni káwọn ó ṣe. ẹ ṣeun. Níwọ̀n ìgbà tí kò bá ti sí nínú ìwé àdéhùn tá à ń pè ní agreement tẹ ẹjọ́ sign, ó yẹ kẹ́ni yẹn kọ́kọ́ sọ fún yín wípé òun fẹ́ ṣe báyìí tó bá tẹ yín lọ́rùn ẹ gbà láàyè tí ò bá tẹ lọ́rùn mọ̀tọ̀sẹ̀lú lọ́yọ̀ọ́ bẹ́yìn ṣe fẹ́ nílé tiyín ni pé ẹni bá ti rẹ́ǹtì ilé kò gbọ́dọ̀ kọjá ayẹ pẹ̀lú èrò púpọ̀ ẹ jẹ́ ń gba ìpè náà èyí ó ti já bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ àti pè wá padà ẹ pè wá o 0916893 1000 òní nọ́mbà yẹn 0916893 1000 tàbí 0915333 4893. Ẹ̀lú ta ló wà ń bẹ̀? Ẹ̀lú.
6: Ẹ̀lú.
0: Ẹ̀ka àná sá orúkọ yín àti ibi tẹ́ ti ń pè.
6: Adéọlá lorúkọ mi. Jẹ́ríkọ ọdún pè sá.
0: Adéọlá kí lẹ pè?
6: Adéọlá lorúkọ mi sá.
0: Adéọlá kí ni?
6: Kẹ́lá Adéníyì.
0: Adéníyì ó yá láti àdúgbò wo?
6: Jẹ́ríkọ àdúgbò Jẹ́ríkọ tuntun yẹn sá.
0: Ok, Jẹ́ríkọ hospital, kí ló ń ṣẹlẹ̀ báyìí? Ó yá mò ń gbọ́ yín. Kí lẹ fẹ́?
6: Nídi ilé.
0: Ẹ nídi ilé, irú èwo?
6: A room self-contained, sir.
0: Ok, ẹ fẹ́ rẹ́ǹtì ilé ni.
6: Ilé.
0: A room self-contained, àdúgbò wo?
6: kan si Jericho hospital yen.
0: O da ko buru e pe mi ta ba se tan ma fi number mi sita e seun sir.
1: Kọ́lé ayọ̀ fún mi o.
0: Gẹ́bí tí mò ń sọ bọ̀ tí ẹniyàn ò bá ti sọ fún yín pé nǹkan báyìí ló ń fẹ́ ṣe yàtọ̀ sí ẹni tí ó kó délé yín tó fẹ́ ṣèyàwó bóyá ó wá bímọ ń gbà náà bọ̀ pé wá ń kó àwọn ọ̀rẹ́ tí ò bá ti sínú àdéhùn ń tẹ̀lé ṣe ni pé ẹfun níwèé tó bá kọ tí ikú ẹ lọ sọ́dọ̀ rent court tàbí ìjọba kí wọ́n bá yín gbé ìgbésẹ̀ lé lórí. Ẹ ṣeun ojú òní tí yín Mr. Wale láti Ìlọ́ra.
1: Bóyá mi ò ní ṣọpẹ́ bílé aláyọ̀dán mi wò.
0: 0916893100 àwọn èèyàn kàn fi mẹ́sáàgì ránṣẹ́ sí bí ni mẹ́sáàgì kọ ló kàn ok ó ti yé mi báyẹn.
1: Ọpẹ́ mi àpọ̀jà búra tán.
0: Ẹ pè wọlé sánsan ni 0915333-4893 0915333-4893 tàbí 0916893-1000. Ẹ má gbàgbé pé kọ́lékọ́lé ọdún kẹrin gẹ́mìye sọ fún yín ó ti wà ní ojú ọpọ́n 1000 ní tíkẹ́ẹ̀tì ta ló wà lójú òpó yẹn jẹ́ kí n yẹ̀ wò ẹ̀ló ẹ kúrọ̀ lẹ́ o. Ee o ti ja o na tun ti ja emi ti wo be e ja gbo. Hello.
7: Hello sir.
0: E kuro le sir oruko yin ati bi te tin pe wa.
7: Oruko mi ni Idowu.
0: Idowu kini?
7: Famous lati Omi Adio.
0: Idowu Amos lati Omi Adio.
7: Famous.
0: Famous.
7: Yeah.
0: Okay lati Omi Adio o ya mu gbo yin.
7: Bẹ́ẹ̀ni. Mo ni emi na mo nipa poles and transformer.
0: Okay, electrical installer ni
7: yin.
0: Okay.
7: Ko ti mo se ni technical school ni yin.
0: Order sir, mo ti gbo. E pe mi later.
7: All right.
1: Alayo fun mi o. Boye.
0: Ani o ma fi re pamọ san to mo se lara ile kiko ile rira.
1: Emi o ni so pe.
0: Abo onile ti wo gan fe ta, bo onile to fe ta.
1: Bile alayo.
0: Esun kan tun re. I was to received a letter of eviction but refused to appear or take it because I was nowhere to be found. Court ordered that it should be taped and at the entrance of my apartment. At the expiring rate, my belongings were removed by court. And are they right? Clement lati Ifeleye. Oni wọ́n fẹ́ fún oníwe pé kókó òǹlé ẹ tí wọ́n ti lọ gbà ní kóòtù òun wá kò ní àráǹdì òun ò tiẹ̀ sí nítòsí débi pé òun ó gba lẹ́tà yẹn lọ́wọ́ àwọn tí wọ́n mú un wá. Ó ní ilé ẹjọ́ wa sọ pé kí wọ́n lẹ̀ mọ́ ọnu ọ̀nà òun wọ́n wá lẹ̀ mọ́ bẹ́ẹ̀ déètì tí wọ́n wá fún un pé kóun kó kúrò ó wá pé wọn ò tún rí òun wọ́n wá kó ẹrù òun jáde ipe ṣé n tí wọ́n ṣe yẹn ṣó tọ̀nà. Ilé ẹjọ́ ní kò kókó òun bìkan òun bèrè pé ṣó tọ̀nà ó tọ̀nà o nítorí pé wọ́n ti sọ fún ẹ tẹ́lẹ̀ wọ́n ti fún yín ní ọjọ́ ẹ ní ọjọ́ yẹn tún expire ẹ̀yin náà ò yọjú ẹ ṣe nǹkan kan torí náà ẹ má jà fojú dirú àwọn nǹkan báyìí ẹ má jà fojú di nígbà tí ìpínlẹ̀ ẹ náà jẹ́ oní wàhálà kú òun lé wọn ti fún ẹ níwèé ká náà tiẹ̀ múwèé wá ń sìn tí ò tiẹ̀ tún dọ̀rọ̀ kọ́ọ̀tù ẹ lè máa sọ nítùbí ìnùbí láàrin èèyàn àti landlord ṣùgbọ́n tí ò bá ti rí bẹ̀ ẹ kú bẹ́ẹ̀ náà ni wọ́n ráìt o ẹ má jà sọ̀rọ̀ jù láàrin yẹn.
1: Èmi àpọ̀jà múra ta èmi àkọlé.
0: 0916893100 0916893100 pè wọlé sórí ètò kí ẹ̀yin náà kẹ́ ẹ sọ tìǹbù yín ojú òní tí wà ẹ jẹ́ ń tẹ̀síwájú.
1: Èmi àkọlé o.
0: Mo ní kọ́lékọ́lé yẹn 1000 ní tíkẹ́ẹ̀tì o 1000 ní tíkẹ́ẹ̀tì zenith account number ilé sanwó sí 24 63 98 90 1000 23 ẹ má bínú 1000 ló wà lẹ́mìí mi zenith account number 24 63 98 90 23 adékúnlé kìlọ̀ ni ó gbé jáde ẹ̀sánwó síbẹ̀ ni oruko number yin toruko yin o han screenshot receipt e let send this WhatsApp mi 07057330952 be let send e si awa fi fill ticket yin iyen te ba sin tosi te ba wa ntosi e ma bo ni West Radio 89.3 FM ke wa ticket yin ni 1000 awon ebun ta fi jerry gas cylinder cement oda ikunle ta npe ni paint atawon ohun elo ko le mi be lo awon le ise kan si tin gbe fun wa o kile wa nwo ti ticket ba tan o sese ki o pari sibe o sugbon tete gbianju lo ra ti awon le ise kan na ti ra 20 yen standard excellent standard blocks awon kan ra mewa Homelinks global reality company kile yin wo awon individual kan na ra rent to ra 5 rent to ra mewa rent to ra 15 e ma wo ran ticket ti fe tan ojo ni ti wa
1: gbegbe mi lo ra le tan ko le sara ti won emi
0: e ma flash e pe wole ni o
1: wole
0: be to se nlo ye pe wole kayin na so tinu yin number to wonu studio yi 09168931000 09168931000 o kailo mi lara pe won ni card bayi lo ra 100 naira ko fi pe wole e tun lo number keji
1: 09153334893
0: on ton tawo ta se ninu enikan re segun ojo won ni lati moniya e ja gbe ipe leyi e ja wo nto wa nbe e ja gba ipe yen hello e kuro le o
8: hello
0: e kuro le ma o hello hey o ti ja ni o be ba le gbianju e tun gbianju e si e je npe number yin le kan si ke le pe wole
8: 09168931000 tabi 09153334893
0: Oya orugo yin
8: Sarah lati Kola
0: ki le nse ki le fe so
8: oko mi se painter
0: loko yin
8: ile on paint ile
0: oda e pe mi ta ba se tan se gbo
8: e je ti number yin ni se
0: a fi sita ta ba ti fe se tan
8: okay
0: e ma ko ndi radio yin
1: ile ti mo ba ko koni wo mo mi lori ami
0: e gba ibere leyi won ni I have someone claiming that my house belongs to them. I did not sell my house, nor did I contract anyone to sell it. I have my paper intact. I put a case against them, but the judges is ruling in their favor. Who do I report this to? Segun Ojo lati Moniya won ni ile awon ipe awon kan so pe awon la won ni ti se pe awon gbe ile won ile iwe le won lowo awon si ni iwe awon to pe ipe ngba to do di oro ejo won gba awon lo si court ile ejo si da ejo to gbe awon eniyan leyin ti o di pe awon se se ka awon padanu ile yi gba te ti lo court yen o ni ti awon adajo ri nipa yen e ma ja tu arin yen wo se ti gbo ti o ba si pe nkan kan mehe oro yen le ma ri be e se o Mr. Segun Ojo lati Moniya
1: ami ni e se ta ro wo ra le ka se session ati wadi ka se doc
0: my downstairs neighbor said it was we people living upstairs that littered the surroundings and that we should be coming downstairs to tidy up the compound. Is it right? For Lakemi from Adogba. Ohun ti won so lede ibo ni pe awon ta won jo ngbe papa julo awon to ngbe nsale won lawon to ngbe loke awon la won do ti ile ipe ka won si ma so kale wa kawon na wa ma gba ile ayika ibi tawon gbe yen yi pe so bojumu anyway arrangement teyan ati en to gbele fun yin ba jo se to ba je yin gan le ni ile ani nkan kan teyan ati awon te jo ngbele se boya awon to wa loke ni o gba ile ayika lose yi tawon kan gba lose tun bo abi en gba eyan te n sanwo fun to ba yin tun se ṣugbọn o bojumu ke jo ma tun ibi te n gbe se o nitori pe ibi to ba mo ni olorun gan gbe ehn to ba je pe n sanwo fun awon tun tun se e so fun awon ton ba yin tun se ton ba yin gba pe ki won ma mojuto ni ya asiko ti o ba ti kan yin ko ma di pe e ju paper suite kale la toki won ma complain le lori elomi se like ariwo to ba pariwo le yin lori lekan e ni gbona do e koja njo mi tori ide yi o bojumu pe ke jo ma tun ayika yin se ke le jo wa ni mimo toni toni fola kemi lati adogba e se o te ba wa dasi
9: Ofo at agreement ton ba wa sangbo tagbe foundation tapo biriki ati cement tapo bulok where dey where igba melo ni le kin duro where dey where
0: mi o fe ke schedule phone yen bi ko se pe ke pe wole san san
9: igba melo ni le kin duro
0: number to wole si bi ba se nseto lowo ni 091689311000 ke fi pe wole 091689311000
9: Taro worale ka gba document kan ni no face kile dun wo ko se ri where dey where
0: e tun gbo complain nikan my landlord gave me an apartment to be using and living with just a mere support or appreciation without any agreement almost 10 years now and he said I should pack what should I do bakari lati ojo ansons e se
9: igba melo ni le bi duro
0: won le ni to gbe ile fa won to fa won ni ile bi gba pe o fi mo riri awon ni won ni lati bi odun mewa ko gbowo lowo won won ni sugba won o se iwe adehun pe o ni sanwo abi o ma lo lo titi lai lai won ni nisin lati bi odun kewa ta won tin lu nisinsin wa so pe ka won ko jade po n fe lo ile yipe kini ka won se
9: where dey where igba mi
0: o n te le se koko appreciate po ti e fun yin ni ore ofe yen lo ni di odun mewa e mo yi teyin gan ti san ni to ba je pe e fe sanwo ile bakan na yipe o wa ni ke kuro ni isin boyo fe lo nkan e bo se so ehn ko ni lo pe e n taku sibe te ba wa le ba so pe o da se ki ma sanwo to ba gba to ba ni ke ma sanwo e tete ma fi isu sina finu wa obe ki o ma ba ba yin ni eja fu pe kan ma deru yin sita anywe adehun o si nbo ti je pe nse lo fi se yin lori yen eyin na e ba ti wa bere iwe adehun pe to a ni daamu o ti kini kan ba sele leyin wa ola olohun ni pe nikan kan bayi ile ro pa awon eyan yin le so e ti jo towo bo iwe adehun pe emi mo ni ko ma lo lo o diye igba bayi tori na e ma je ka ma neglect ohun to ba e ka moju to ta ba tin sadehun to je mo oro bi laarin ara wa e ba je property atawon kan mi je ki document yen ki a ma bowolu ko je evidence yen e ri ma je mi ni so leyin wa ola e seun bakari lati ojo ansons
9: ni le bi duro
0: kole kole leto eto ni kole kole aago meta ti ku iseju mejila e lo woju aago yin ke ja le kanna
9: baba ton ko
0: kan ni west radio 89.3 fm lawa ni oluyole nilu ibadan
9: le ayo pa won kan temi ko eya oluwa temi ko baba ton ko le ayo pa won kan
0: eyin na fe pe wole sori eto bayi 091689311000 ni number te fi pe o e ma jo suyin e ma jo reyin 091689311000 tabi
9: 091533-4893.
0: Adupe lowo ileise Home Links Global Reality ti mo ni won ra ticket mewa bakan na ni ileise Excellent Blocks Standard Blocks Excellent Standard Blocks ton wa lelele awon na ra 20 ticket e ri pe o ga kolon ba wa se ona bi to ye ra gas cylinder fun wa àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ń gba ìpè yìí ná ẹ̀ló ẹ kúrò ọ̀lẹ́ o.
10: ẹ kúrò ọ̀lẹ́ sà.
0: ẹ kúrò ọ̀lẹ́ sà orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
10: Orúkọ mi ni Oyelami Rashid.
0: Oyelami Rashid láti bo.
10: Bẹ́ẹ̀ni sà, láti odò ọ̀nà àpáta.
0: Odò ọ̀nà àpáta, ọ̀yà kílẹ̀ fẹ́ bá wa sọ.
10: Junior block ni mí, Sọmọyọ block. Olengini.
0: Ẹni lè ṣe block àbí ẹ̀kan fọwọ́ yọ ni.
10: Olengini ni o, mi ni lè ṣe block àmọ́ mo ní máa fẹ́ lò, mo lè rent, mo lè gbé káàkiri site.
0: Ok, ẹ tún fi ń ṣe rent náà yàtọ̀ sí yíyọ.
10: Bẹ́ẹ̀ ni sà.
0: All right, kò burú.
10: Ẹ gbẹ Olengini.
0: Ẹ pè mí tá a bá ṣe tán. Ṣé ẹ ti gbọ́ sà?
10: Kódà sà.
0: Ojú òní tí ẹ ṣeun sà.
10: Kódà sà.
11: Bóyá mi ò ní ṣọpẹ́.
0: Ń gbọ́rú ṣẹ́wo ni ìwọ náà mọ̀ ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà.
11: Ilé aláyọ̀.
0: Supply of granite ní tiẹ́. Àbí bricklayer ló jẹ́. Block industry ló ní.
11: Ọpẹ́.
0: Iléeṣẹ́ tó ń ṣe ọ̀dà ní tiẹ́.
11: Mi àpọ̀.
0: Àbí ìwọ gangan o ti ẹ̀ ń kunlé.
11: Àbúrata.
0: O lè máa ta pákó ní sawmill.
11: Kọ́lé aláyọ̀ fún mi o.
0: O lè jẹ́ building materials àbí roofing materials lẹ́yìn tà. Company yín lè máa ṣe jáde lójúlówó sàn-án.
11: Èmi ò
0: ní. Ẹ wá gbọ́ ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ẹgbẹ́ bricklayer ẹgbẹ́ tilers ẹgbẹ́ àwọn tó ń ta building materials ẹgbẹ́ àwọn tó ń ta páànù mọ́gàjì lógún pa gbogbo yín là ń pè ẹ máa bọ̀ lórí ètò tá a pè ní kọ́lékọ́lé o.
11: Ìṣọpẹ́ fi ilé aláyọ̀dán mi wo. Ọpẹ́ mi àpọ̀jà.
0: Ìyàwó má ti ju iṣẹ́ rẹ̀ o pè wọlé báyìí 09168931000. Onílé àbílẹ̀ tó fẹ́ tà àbí owó èyí tó fẹ́ rà pè wọlé sórí ètò. Iṣẹ́ kan ló mọ̀ ṣe pè wọlé sórí ètò.
11: Àbúrata, èmi àkọlé. Èmi àkọlé o.
0: Ìbéèrè kan rèé, I bought a house 2 years ago, not knowing that it will be demolished in a couple of years for street or road expansion. My realtor didn't inform me about it, and now he is dead. What can I do now?
11: Gbogbo ẹgbẹ́ mi ló ń
0: ra. Wọ́n láwọn ti ra ilé láti bí ọdún méjì sẹ́yìn. Ipe ibi tó wá bọ́ sí yẹn, ipe wọn mọ̀ pé ó máa padà di wíwó nítorí pé ìjọba fẹ́ ṣe títì, wọ́n fẹ́ fẹ́ títì. Ipe wọn wá débi ilé àwọn pé wọ́n fẹ́ wó. Wọ́n ní ẹni tí ó bá wọn rà á, ipe ó sì ti kú. Ipe kíni kí àwọn ó ṣe. Mr. Matthew láti Fodda 6 kò tí ẹ jìnà. Ẹ ṣé o, tẹ́ ń gbọ́ wa.
11: Ẹ̀sán kọ́lé sára tiwọn.
0: Ṣé ẹ rí Mr. Matthew láti Fodda 6 ìgbà tí ẹ ti ra ilé tẹ́ ń wí yìí, ó di dandan kí ẹni tó bá yín rà kó tó di pọ́nkú, ẹ ti ṣe gbogbo àwọn ìwé àdéhùn. Pàápàá jùlọ ìwé tó yẹ kẹ́ ẹ gbà lọ́dọ̀ ìjọba. Bóyá sí ọ̀fọ̀ ẹni bóyá survey tó jẹ́ ojúlówó àtàwọn ìwé mi tó jẹ́ ojúlówó bẹ́ẹ̀ tẹ́tí gbà. Tí ẹ bá lè kó àwọn nǹkan yìí kalẹ̀ bí ìjọba bá tiẹ̀ fẹ́ wó ilé gan yóò ní tí wọ́n san fún yín. Ṣùgbọ́n tó bá jẹ́ ìwé fẹ́ẹ̀kì lẹ́kó dání ẹ lè má rí nǹkan kan gbà o. Bí yẹn ṣe jẹ́ nìyẹn o, Mr. Matthew láti Fodda 6.
11: Èmi àkọlé.

ìbílẹ̀ aláyọ̀dán mi wo ọpẹ́ mi àpọ̀jà burata wọ́n ní aláyọ̀ fún mi o bóyá mi ò ní sọpẹ́.

dẹ́gbẹ́ ká tún máa kíra wa ká sàn lẹ́ẹ̀kan sí lórí ètò ọ̀rọ̀ àgbẹ̀ on World Radio 89.3 FM, your preferred awesome radio. Kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́, kọ̀ǹga tó kún fún omi ọgbọ́n, omi ìmọ̀ àti omi òye, kọ̀ǹga tí ò lè gbẹ láéláélá, kọ̀ǹga tẹ́pẹ́ta bá ti ń mú báyìí ọgbọ́n iye àti àlàáfíà lẹ́mu. Akẹ́kọ̀ọ́ wa kúrò lẹ́lẹ́ẹ̀kan sí o, ṣá àlàáfíà ni o, báwo ni gbogbo báwo lọ́jọ́ tí ní báwo ni iṣẹ́ lónìí o, báwo ló kó o, báwo lọ́jà o, ṣé déédé ni gbogbo rẹ̀ ń lọ? Ní orúkọ aláṣẹ àti olùdarí ìkànnì àti àwọn ọ̀gá ní ẹ̀ka kọ̀ọ̀kan àti amojú ẹ̀rọ fún sáà tàwa yìí, Stephen Ige, Akida wa kúrò lẹ́ẹ̀kan sí pé a káàbọ̀ sí orí ètò ọ̀rọ̀ àgbẹ̀ on World Radio 89.3 FM. Ẹ̀pọ̀ tó bá ní sọ pé ọ̀rọ̀ àgbẹ̀ ẹ̀yin ò máa dáhùn níbikíbi tẹ́ bá wà, ṣáàgbẹ̀ níyìn ni àbí ìyálọ́jà níyìn ni àbí oníṣẹ́ ni àbí iṣẹ́ tẹ̀ bá máa ṣe, owó kó tẹ̀ bá máa ṣe.

àbí ọmọléwé ní ni pàápàá tẹ bá ṣá jẹ́ èèyàn tó ti ń fi nǹkan sẹ́nu ẹ̀yin náà ẹ wà lára àwọn tí ó ń kún tí ó ń fọwọ́ kún iṣẹ́ àgbẹ̀ ní orílẹ̀-èdè so gbogbo pátápátápátá ló kàn ọ́ tá a sọ pé iṣẹ́ àgbẹ̀ ọ̀rọ̀ àgbẹ̀ a máa dáhùn pé gbogbo ìgbésẹ̀ tá à ń gbé pátápátápátá ló ṣe kókó pátápátá ni o ìgbésẹ̀ tá a bá máa gbé lọ́sàn tá à ń gbé lóru tá à ń gbé ní ìgbàkigbà gbogbo ẹ̀ pátápátá ló ní ohun tó ń ṣe ní àgọ́ ara wa lórí ohun tó ń ṣe ní ìgbésẹ̀ ayé wa sótò ìdùnnú wa ni pé kí a gbé ìgbésẹ̀ tó tọ́ àti tó yẹ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí o sórí ètò ìrora àgbẹ̀ ṣé àlàáfíà ni o ṣe dáadáa lẹ wa o mọ̀ pé ẹ lè máa gbọ́ wa káàkiri gbogbo ìpínlẹ̀ Ìbàdàn káàkiri Ọ̀yọ́ àti ìgbèríko tó súnmọ́ ẹ tún lè mọ wá lórí ẹ̀rọ àtẹ̀gbà wa lọ sí www.westradio893.com ìmọ̀mọ́ríwá wò ń bẹ̀ kété ni tàbí kí a lọ sí orí ẹ̀rọ Facebook wa West Radio 893 fan page ìmọ̀mọ́ríwá ń bẹ̀ tàbí kí a lọ sí YouTube wa náà ni West Radio 893 kété lẹ́ẹ̀ máa rí wa wò ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ní orí ètò yìí torí ètò tó ní àjọ máa ṣe gbogbo sì máa kó sí orúkọ tèmi ò yí padà o orúkọ tèmi ni Daniel Ogunṣọlá díkì kan ṣoṣo tó wà lórí afẹ́fẹ́ náà ni díkì ń dàn kan ṣoṣo kò pé méjì òun nìkan náà ni lórí afẹ́fẹ́ láti gbọ́ díkì ń dàn tá a bá ti gbọ́ ọ̀rọ̀ àgbẹ̀ ẹ̀ẹ́kan ṣo náà ni káàkiri gbogbo ilẹ̀ àgbáyé pẹ̀lú òun gangan lọ́lọ́run fi iṣẹ́ àgbẹ̀ ràn ọlọ́lọ́ fi òwò àgbẹ̀ ràn òun lọ́lọ́run fi iṣẹ́ ìrere láti máa tọ̀kálẹ̀ nípa ọ̀rọ̀ tó wà níṣẹ́ àgbẹ̀ òun lọ́lọ́run fi ràn àwọn ọmọ pé àtẹ̀mí àtẹ̀yìn pátá la máa jẹ ọ̀rọ̀ a ti ń jẹ́ o kò dẹ̀ ní kúrò lẹ́nu wa lágbára ọlọ́run a lọ sẹ́mi mo ránpẹ́ ta bá padà dé a ó wá lọ sàn sórí ètò tòní yìí ẹ má yọ kúrò ń bẹ́ o West Radio 89.3 FM ni.

E kaabo lẹ́ẹ̀kan sí si orí ètò ọ̀rọ̀ àgbẹ̀ on the West Radio 89.3 FM. Oya, ẹ jẹ́ ká lọ sàn sórí ètò tòní. Ẹ níyìn ìgbà táwọn bàbá wa tí wọ́n ń ṣiṣẹ́ yìí, iṣẹ́ yìí náà ni wọ́n fi tọ́ ọmọ nílé ìwé. Nígbà yẹn, a máa ń rí àwọn èèyàn tó máa ń lo 100 ọdún, 100 ọdún, 100 ọdún. Àwọn èèyàn ń lo 100 ọdún gan gbà yẹn. Wọ́n ń lo 100 ọdún náà gbà yẹn. Ṣùgbọ́n nísìnyí, kí ló ti wá yí padà? Kúrò ní oúnjẹ tá à ń jẹ gbà yẹn, àtúnjẹ tá à ń jẹ nísìnyí. Àwọn kan ní a ṣe pé ewédú tá à ń jẹ gbà yẹn náà là ń jẹ nísìnyí. Ewédú náà ni. Ẹ̀fọ́ tá à ń jẹ gbà yẹn náà là ń jẹ nísìnyí. Ẹ̀fọ́ náà ni. Ẹ̀wà tá à ń jẹ gbà yẹn náà là ń jẹ nísìnyí. Ẹ̀wà náà ni. Orúkọ nìyẹn o. Orúkọ nǹkan tá à ń jẹ nígbà yẹn náà la ṣe ń jẹ nísìnyí. Ṣùgbọ́n nǹkan tá à ń jẹ nígbà yẹn ṣóun náà la ṣe ń jẹ nísìnyí ṣá. Èmi àti ìyànjọ máa wò ó, tó bá ṣe dé a máa ṣojópò sílẹ̀, àjọ máa wò. Nǹkan tá à ń jẹ nígbà yẹn àti nǹkan tá à ń jẹ nísìnyí, ìyàtọ̀ ti wà nú ẹ̀. Torí nígbà táwọn bàbá wa bẹ̀sẹ̀ ní roko tó ń dá oko, tó ń lọ láti ìgbèríko sí ìgbèríko tó ń dá oko, ọ̀nà kan wà tó máa lò gbà yẹn, wọ́n máa ń pè ní crop rotation. Ẹni tó bá ti dá díẹ̀ mí báyìí, wọ́n ti lọ dá díẹ̀ torí ilẹ̀ máa ń ṣá. Tó bá ti lo ilẹ̀ fún tó bá ti gbin the same crop, crop kan náà lórí ilẹ̀ tó bí ọdún méjì, ọdún mẹ́ta, ó máa ti fa àǹfààní inú ilẹ̀ yẹn mu. Káwọn àbá máa ṣe ń gbà yẹn, wọ́n tún lọ sí ibòmíì, wọ́n jẹ́ kí ilẹ̀ yẹn kí ó kó láǹfààní díẹ̀, á restore padà, wọ́n á lọ sí ibòmí. Ṣùgbọ́n nísìnyìí, òun ti yí padà. Nígbà tí gbogbo àá fẹ́ máa ní pé ọ̀làjú fẹ́ máa dé, òun ni ọ̀rọ̀ tó ń pè ní ajílẹ̀. Ṣé pé àwọn bàbá wa tí wọ́n fún lórúkọ ajílẹ̀, wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń sọ. Wọ́n mọ̀ pé lóòótọ́ ajílẹ̀ ni o, kó lè bá wa jí ilẹ̀ wa padà sí bó ṣe wà. Ṣùgbọ́n nígbà tí èrò bẹ̀rẹ̀ sí ní pọ̀, tí population bẹ̀rẹ̀ sí ní increase, tí èèyàn kan tó pé tó bá gbin ibùsọ̀ kan tàbí bá gbin hectare kan tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó lè fi túbọ̀ lè tà, ó lè fi bọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ṣé pé tó bá bọ́ ẹbí ẹ̀nú ẹ̀, a tún máa rí ta. Nígbà tó yá tó bẹ̀rẹ̀ sí ní tí population bẹ̀rẹ̀ sí ní increase, tí èrò bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí, ó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní tà, àwọn àgbẹ̀ bẹ̀rẹ̀ sí ní rí owó, ó bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí. Nígbà tó tún wá yá, nǹkan tó tún ń gbìn yẹn náà kò tún wá tó mọ́, nítorí èrò tó wà káàkiri àgbáyé ńgbà yẹn. Ìgbà tá à ń sọ yìí, population gbogbo àgbáyé ńgbà yẹn kò wọ 3 billion. Ṣùgbọ́n nísìnyí gbogbo àgbáyé wọ́n ti wọ 7, wọ́n kọjá 7 billion, wọ́n ti súnmọ́, wọ́n kọjá 7, wọ́n ti wọ bí 8-9 billion. Pẹ̀lú 2050 nísìnyí ọ̀nà wọn fẹ́ẹ̀ tó 9 billion. Ẹ wá wo nísìnyí increase of 4 billion people, báwo náà ṣe fẹ́ bọ̀ wọ́n? Èròǹgbà táwọn kan rò ní pé kò ń ṣe pé bóyá iye harvest wọn ní léṣì, wọ́n gbọ́dọ̀ máa ní lọ́dún yìí, ó bẹ̀rẹ̀ sí ní mú ọ̀pọ̀lọpọ̀ ohun, ó bẹ̀rẹ̀ sí ní yí padà. Àbẹ̀sọ̀ pé ó wá di wípé nǹkan tá à ń jẹ nígbà yẹn, ó bẹ̀rẹ̀ sí ní yí padà sí nǹkan tá à ń jẹ nísìn. Ṣùgbọ́n nígbà tó wá yá, ọ̀pọ̀ gbọ́dọ̀ pé irọ́, nǹkan tá à ń jẹ yìí bẹ́ẹ̀ ni pé ó ní àkùdé kan, wọ́n tún ká tún padà sí, bí a ká tún padà sẹ́yìn. Òun ló wá fà á tí wọ́n pè pé nǹkan organic food, nǹkan inorganic food. Èwo gan ni oúnjẹ ọ̀gáníìkì? Èwo ni kì í ṣe oúnjẹ ọ̀gáníìkì? Ọ̀gáníìkì ṣé àwọn oúnjẹ tí wọ́n fi ajílẹ̀ gbìn ni inorganic ni, àbí àwọn oúnjẹ tó pé wọ́n lo kẹ́míkà fi gbìn ni inorganic, àbí àwọn oúnjẹ tó pé ókè o, wọ́n lo kankan o láti fi gbìn o, òun ni organic. Nísìnyìí, tó bá wo inorganic àti organic, ọ̀pọ̀lọpọ̀ wa tó bá lọ sọ́jà, kì í rántí bí àyè kan inorganic àbí kan organic. Pàápàá ní àwa tá wà ní South Adúláwọ̀ báyìí, ṣé nísìnyìí tí tòmátò ti gbó lérí ẹ fẹ́ bèèrè pé ẹjọ́ kí lẹ fi gbin eléyìí? Kò sẹ́ni tó kàn bí àwọn kò tẹ́ fi gbin eléyìí. Ọ̀pọ̀lọpọ̀ nísìnyìí àti oúnjẹ jẹ ló wù wọ́n, torí ẹ ọ̀pọ̀lọpọ̀ ò mọ nǹkan tí wọ́n ń jẹ mọ́. Àmọ̀ kan tá à ń jẹ mọ́, a kàn ní pé káṣà àti èrò oúnjẹ jẹ, ká wà lálàáfíà,
katele kale fomo lo jeje kale fire lo jeje ilepa ti opolopo wa nle ni only people are just running out. Let me just get food on the table for my family. Many people doesn't care about the source of the food, who prepared the food, who planted the food. Nobody cares about it anymore. But over in a global space, there's a paradigm shift that we need to be more concerned about how our food is being planted. Who planted the food and how is it being planted has become a thinking pattern in the heart of many, that how do I know who is planting my food? But now, in our own climes, nobody really wants to know who plants my food. But should that be the case in our own country? That you don't even know who planted the food or how was the food planted? We don't even know. Now, let's look into the organic and inorganic. Now, that's probably you go to the market and you bought a seed and you planted it in your garden without hard fertilizer, the synthetic fertilizer to eat. Oh, much is organic. Iro lo pao. Organic condition de kote pe e ko sare gbin laarin odun kan. Ah, mo ti no organic iro niyan. Oh, she die to di pe ile. Ye pe o be la tori ile. O be la tori ile. Ile ti a fe lo kini won ti fi pe so e seyin to pe le te pe won ti lo awon chemicals le lori strength le ni e ko le gbin nkan mi si be ni sin ki wa ni any organic food. Organic food tumo se pe onje abi eso ti a gbin to je pe gbogbo nkan ta lo ni be ko ni synthetic residue. Ah, baba so you baba ko ni ko ni synthetic residue ninu up to 10%, which means pe okay 10% at least maximum of 10% nkan ti a lo ni ko nse pe boya nkan natural things ni o fi se to e to pe okay ko wa ko de ni synthetic residue ninu. Most of the chemicals and the fertilizers we use, they are not natural based. Natural based means pe o tun mo se pe lati nu bia igbe adiye ni o igbe malu ni even igbe adiye to ba ti je pe ko nse agbado to ya pe agbado ti won fi ajile ati ohun opopo gbin se pe ko si gbogbo gbogbo awon eroja onje adiye to je pe o pe chemical o wa nu ti o si nu e ohun ni kon te ba lo te ba tu fi gbin kan e so pe boya leyin odun kan odun keji ati seed te lo ati le te lo e so pe lo to organic food ni mo gbin so pe opolopo nje ta nje opolopo jina si ariwo organic food or organic food at organic food. Okay, nisi je ka jowo nisi opolopo adiye ta nje onje la mo ton fi pin won ti won fun won nigba ti won sin won opolopo won amo nisin ka ko jeun nta wa opolopo wa amo kan ta nje mo. Now globally nisin won tin ro pe how can we get organic food amo adani organic chicken ni mo ni organic chicken lo ni se won lo gbin agbado. Before you can talk about you have organic food, then which means entire process must be duly organic from the soil. What's it better? The soil, the water treatment, the entire component of the feeding of the production must be totally natural, at least 90% natural, without any synthetic or chemical based materials being used for the production. Then you can say organic. And it was have been repeated more than 3 years before you can say, okay, this is purely organic. Which means most of the food we eat, especially in this country, they are not organic. Opolopo adiye ta nje opolopo won o nse organic tori agbado ta n gbin gan
ewo nu even go awa ta ladi elen ko le wa ta ro pe o ke wa from me mo si adie mi o organic ni ero ba nta ni akoko adie to lora so monje to won lo fun ati baba akoko ati baba because something we call grandparent and parent so baba se monje to won lo fun ko to bi eleyi e to wa yen ti wa dagba ten lo ra orombo adiye nisin se mo runje ti won fi pese se mo ran awon omi ti won fun won se mo ran awon other component ti won fun won e te ba ti mo ninu e e gbagbe pe organic la nje now se organic so wa le ra to yen ni abi kilo wa de to pe a le pada si bi awon baba wa se nse taba pada de ajomawo e ma yi kuro nbe o was radio 9.3 fm ni oro agbe le n gbo lowo.

0: Ikaabo lenkan si sori to oro agbe on your watch radio 89.3 FM. Oro agbe ni to ta ngbo lowo lowo e je kin soju opo sile ki gbogbo wa na kajo dasi kajo jomi to oro kajo wo sotun kajo wo sosi se lo to so se se ki enje ta anje ko je onje to pe gbogbo ipese e is natural. Can we still have access to organic food? Je kajo wo pe so se se ato no la le gbe ona o leyin le gbe igba ona le mi le gbe igba ki a le ensure wi pe to health awon omo ate bi atawon to sumo wa o je wa logun ju be lo. Je kin soju opo isile 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 0916 893 1000 pẹ̀lú kẹ́míkà rárá rárá o rárá o torí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní paru organic food gan náà mọ̀ wípé ní ọwọ́ ta wà nísìnyí pẹ̀lú bí ìmọ̀jìnlẹ̀ ṣe ń lọ sí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó tún jẹyọ tí ó sì ọ̀pọ̀lọpọ̀ àrùn tó ń jẹyọ nísìnyí kò fi bẹ́ẹ̀ jẹyọ nígbà ayé torí pé èrò tí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò tí ì máa ṣẹlẹ̀ ṣùgbọ́n nísìnyí oríṣiríṣi àrùn ló ń dìde ọ̀tọ̀ni tí ó ń ta tó ṣe tòmátò lọ́jọ́ sí ètò ní ìtagbádó ọ̀tọ̀ni ti ẹ̀gẹ́ oríṣiríṣi ló ń lọ àwọn àrùn yìí kẹ̀dẹ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà tán bá lo natural things fún wọn kò máa ń gbọ́ tán bíi kí nísìnyí àwọn kan believe nínú àgbo pé àti bá ti mu àgbo ó máa lé gbogbo àìsàn lọ àwọn mìíràn ni pé àgbo nìkan ò lè ṣe o lọ kó lọ gba injection o àgbo máa ń pẹ́ o bá lọ sí kinní kan o tó bá gba so bí ọ̀rọ̀ yẹn náà ṣe rí nìyẹn tó bá dé level kan so wọ́n ní organic ò pé pátápátá wọn lo synthetic rárá wọn lo chemical rárá o what we are saying is that there is still a little amount of a certain percentage permitted to be used when talking about organic food globally now listen let me give us the data organic food globally has about 222 billion market value then total land certified for organic now globally is just about 72 million hectares and is a sector that is growing radically because on grow at about 12% annually loving grow because awareness tin po se pe gbo wa la arun jejere o sise arun to npo yi nitori awon nkan ta ngbe ta nda sinu ago ara wa ta mo npa e ohun lo poju o de ti ndakun oro wa ta ba de wa wo ni se pon ilera loro ta ba wo seyin ki la awon baba wa nje ti won fi ndi ogoji odun won koja 100 odun lo ta gbe nisin ogoji ma ti lo yin kan kini kan aso rape ni ki lo sele nisin ti o sele ngba yen o de sin kan meji laarin ounje ati lifestyle wa ati se si wa okay je ka gbe ipe yi ati wole o
1: hello sir
0: hello
1: everybody
0: yes sir
1: o come in for salary this
0: ani
1: n tell you look at you ni baba
0: e kro le a fast already no e ka bo so to
1: go go ti en so yi even go o te se ajiji fin bi gan mo le ba e go mo e ko ta ma ko yin je ki o tun ma te so ajiji tori ko te fi yi bi da àdìgbò ń jọmí lójú gbogbo bí ó ṣe é ṣe sọ ìrìnà ní àwọn ọ̀rọ̀ ọ̀nà àṣàyàn àìsí ẹ tó ṣe.
0: Ẹ ṣeun àáfáà Sàlúdìn. Ìkan tá à ń sọ ni pé tó bá ń sọ nípa organic food. Ṣé wọ́n pé nígbà tí a bẹ̀rẹ̀ a sọ nípa bí population wa láti nurses àti gbòmìnira bó ṣe ń lọ tó ń lọ tó ń lọ. Àwọn èèyàn tá à ń bọ́ ní 1960 just about 45 to 50 million. Àwọn èèyàn tá a fẹ́ máa bọ́ nísìnyí is over 200 million. So which means pé agbọ́dọ̀ ṣe nǹkan tá à ń ṣe ní 1960 yẹn agbọ́dọ̀ ṣe lẹ́ẹ̀mẹrin ká tó lè bọ́ra wa. Ta ni pé òkè òtàn a tún wá bọ́ra wa tán o a tún fẹ́ máa tà síta o. Agbọ́dọ̀ ṣe lẹ́ẹ̀mẹfà sẹ́ẹ̀meje ká tó lè sọ pé lóòótọ́ o a fẹ́ tà síta a fẹ́ mú wọlé. Ní 1960, 1970, 1980 yẹn, tó bá ra gbin ìwọ̀n bá díẹ̀, ẹbí wọn máa jẹ. Èyí tó kù, wọ́n sì rita, wọ́n sì mú wọlé. Ṣùgbọ́n ìwọ̀n bá díẹ̀ yẹn nísìnyí kò tó fi bọ́ àwọn èèyàn mọ́. Kò tó fi bọ́ àwọn èèyàn mọ́. Nísìnyí, àwọn ọmọ sọ pé, ok, kí ni a lè ṣe? Bọ́dà ṣe lè gbin tó yẹ pé bí a kékeré là ń rí nínú sàárè kan tẹ́tẹ́lẹ̀. Nísìnyí, tọba ni ṣíkà lè ṣe tó máa pé nǹkan tá a máa tàìbò pé ní yield tó máa fi pọ̀ sí òun ló bẹ̀rẹ̀ sí mú oṣooṣù ìmọ̀ ìjìnlẹ̀ jáde tó máa bẹ̀rẹ̀ sí dorí sí nǹkan tá a bàbá tó ń pè ní ajílẹ̀ pé kí o eléyìí ó tún máa jí o á tún jẹ́ kí harvest yẹn kó pọ̀ sí o òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ìlò nísìnyí bí wọ́n ṣe ń lò sí ọ̀pọ̀lọpọ̀ kẹ́míkà ló ń pọ̀ sí ló ń wọlé sí lọ́tùn lósì ló ń jẹ́ kí gbogbo ẹ̀ kó máa bẹ̀rẹ̀ sí ní máa yàtọ̀. Ṣùgbọ́n nísìnyí bó ṣe ń lo chemicals tó di pé ẹ̀ka wọn ni wọ́n máa bọ́ ọgbà àgbáyé o how are we to feed the whole world or feed ourselves o. That one has led to many many researches and which has led to taking off so many things and those chemicals we are taking and chemicals tí à ń dà sínú àgọ́ ara wa yẹn ọ̀pọ̀lọpọ̀ yẹn náà kò bá àgọ́ ara wa mu ó ti ń ṣe lòdì. Òun ló tún wá mú pé wọ́n tún ní rárá o kẹ́míkà tún ti ń pọ̀ ju ẹ jẹ́ ká kúrò nídìí kẹ́míkà yìí o ẹ ká bẹ̀rẹ̀ sí ní padà sí bá ṣe ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o. Nísìnyí àti ipa sí bá ṣe ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣé ó ṣe é ṣe ó ṣe é ṣe. Ṣùgbọ́n tá bá padà sí ṣó lè bọ gbogbo àgbáyé tàbí ṣó lè borí léèdè ọ̀tọ̀tún nìyẹn. Nísìnyí ọ̀pọ̀lọpọ̀ tún ní pé òkè o ìgbà tí mi mọ̀ kan tó ń tà lọ́jà mọ̀ jẹ́ kí n máa sin adìyẹ mi fún ara mi. Adìyẹ tẹ́ ẹ̀ sì fún ara yín gan ẹ lè pe ní pé lóòótọ́ organic food lè ń jẹ. Tó di pé kí ni àkọ́kọ́ adìyẹ tẹ lọ rà oúnjẹ wo lọ́ fi bọ́ bàbá àti ìyá tó bí ẹ pé akọ àtàbọ̀ gbọ́dọ̀ papọ̀ kó dé pọ́n yẹ́yìn fún adìyẹ. Àgbàdo tí wọ́n fi bọ́ mọ ibi tó ti wá. Àgbàdo yìí kéde rè mọ̀ bóyá lóòótọ́ àgbàdo yẹn o wọn ò lo kankan jẹ́ kẹ́míkà rárá sí o. Sí ìgbà tẹ́ ẹ̀ ti mọ orísun nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ lè pe ní organic food. Omi èèyàn kan ní èmi ò ra búrọ́là o èmi ò fẹ́ búrọ́là o wọn ní ajílẹ̀ ni o nígbà kan o. Èyí ló kà tó lọ rà kò ń ṣe ọ̀gáníìkì torí àgbàdo tó jẹ ẹ̀yìn kan lẹ́gbẹ̀ẹ́. Ẹ sì mọ kẹ́míkà tó fi pèsò àgbàdo tó jẹ oúnjẹ tẹ́lẹ̀ rà fún ní lọ́jà ẹ̀yìn kọ́ lẹ ṣètò ẹ sóyà abẹ ẹ̀yìn kọ́ lẹ gbìn other component tí wọ́n fi gbogbo ọ̀dà gbogbo nǹkan míì tí wọ́n tún fi kun tó fi pèsè ẹ̀yìn kọ́ lẹ ṣe. So ẹ lè sọ wípé organic food lè ń jẹ nítorí pé ẹ̀ ń sè fún ara yín. Ìyàtọ̀ pé ẹ̀ sì fún ara yín ni pé lóòótọ́ ẹ mọ̀ pé òkè ò ẹ mọ̀ nǹkan tẹ fún wọn jẹ ìfún gan ẹ̀mọ́ kọjá fún oúnjẹ ní ọ̀nà míì torí àgbàdo ẹ̀mọ́ tó ti wá oúnjẹ ẹkọ sí ẹkọ jẹ kó pẹ́ kó gbó díẹ̀ ni. Ìyàtọ̀ oúnjẹ tẹ̀yìn adìẹ tẹ̀yìn sìn àtẹ̀tẹ̀yìn àlọ́jà ni pé bí a sì ti yín gbó ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe ẹ̀mọ́ oúnjẹ tẹ fún. Ṣùgbọ́n oúnjẹ tẹ fún náà ẹ̀yìn kọ́ lẹ ṣètò ẹ̀ ẹ lọ rà lọ́jà ni ẹ̀mọ́ kan tí wọ́n pò pọ̀ sínú oúnjẹ yẹn kó di pé ẹ̀ rà. yẹni pe ona organic food pe looto a fe para san ba ba wa se se se pe o jina die gbogbo ajele ma je oya gbogbo ko ma jokete eni to ba do efo hori nisin ko le joya ko le jokete even eru agbo gotins gota nje gan opolopo nkan gbogbo abe egbon ton fun yen na ko nse natural so nisin tabala wa fe pada si organic se ko se se kana gana food ni o se se awon kon kon ta sugbon to bala fe pada si a je ke gbogbo ala ti pada pe oke o a fe make sure pe o a diso ko to ri pa pada si o a si gba won ni bi yodun kan e jajo wo bai e lo ra die e sin adiye fun ara yin ko ni pe ka adiye ti mo sin o ko si chemical nbe o a je pe fun ara yin le ma gbin agbado fun ara yin le ma gbin soya fun le ma se gbogbo order e ma mo gbon order natural things ti e ma lo pelu e te ma fi lupo ta de ma fi jeun e te ma ti se a je pe adiye fun ara e na ohun na tu dagba ayin eyin ekini e tu bo atun yen ekeji eyin eketa yen na ma reduce re kan pe ni residue to wa ninu e se gbogbo chemicals and ma e se so pe looto o e tin je organic die se ri pe ona ati de de organic yi o si jina die gan se a le de be ni rara o lo de water le de be awon ilu okere tin sumo won tin pariwo gidi gan so pe ibi agbo organic o awon eyan tin lo sibe gan tori gbogbo ati mo anfani organic e sugbon kini kan te mi ateyin le se ka fi mo wi pe oke o mo fe mo kan ti mo nje mo fe mo nje ti mo nje lore kore so that ma le dagba ma le at least oju ma le ra awon omo aisan ni le wonu ago ara mi iyen la mama wo ta ba ti oke lord e je lo polowo oja tori e owo ni ti a ba so wo nisin ko si bi a se fe tesiwaju oni lo ka polowo oja ta ba lo ta ba to ke lohun de atuma tu keke ro de e ma yekuro nbe o 189.3 FM ni
2: Ile Emmanuel Kuro Wells Radio 89.3 FM Nibe Gongon Lewa.
3: Ladies and gentlemen, may I have your attention, please?
4: Let me guess. You enjoy talking. You always have something to say, and somehow people actually enjoy listening to you. So why are you not on radio yet? What are you waiting for? Wells Radio Media Academy is giving you the perfect opportunity to become a certified broadcaster in just 6 weeks. You'll get hands-on studio experience, learn from industry professionals, and understand what it takes to actually own the mic. From radio presentation to news writing to public speaking and social media, everything you need all in one place. Admission is in progress right now as resumption is on the 18th of May 2026. Admission form is available for just 5,000 naira only. This is not one of those maybe someday opportunities. This is now. Don't just sit back and listen to other people shine. Step up and let your voice be heard. For further inquiries, call 0706-840-7359 or 0803-509-3394. Begin your journey to becoming a certified broadcaster today.
5: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
6: I'm so sorry. Our network is slow. I will just run out of data.
5: Same excuse yesterday. It is unacceptable, please. You better switch to One Data Internet Service.
7: One Data?
5: Yes,
7: One Data.
5: One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
2: Efile, Emma Yikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongon Lewa.

0: Ẹ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ àgbẹ̀ ọ̀nà Wells Radio 89.3 FM. Tẹ́ ẹ má ṣe ń darapọ̀ mọ́ wa, à ń jomi tó ọrọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ táwọn olóyìnbó ń pè ní organic food àti inorganic. A dẹ̀ pé oúnjẹ tí a fi ohun ilé, ohun natural tá fi pèsè, àti èyí tẹ́ pé kẹ́míkà nìkan ṣoṣo wọ́n fi pèsè. Ẹ̀nà ẹ̀dẹ̀ darapọ̀ mọ́ lórí ètò lórí òkè. Ẹ jẹ́ kí a mú ìpè yìí. Ẹ kúrò lẹ́ o.
1: Ẹ kúrò lẹ́ sà, ẹ bí iṣẹ́.
0: Ẹ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ àgbẹ̀, orúkọ yín àti ibi tí ń pè wá o.
1: Orúkọ mi ni Alaudé. A ní mo tọ́ lọ́wọ́ ní lókè òkè Ayọ̀ Ojú Ọ̀nà Àpáta Gàngà Nìbàdàn. Ẹyẹ ni mo pè lẹ́ẹ̀kan.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìgbẹ́ ṣe yẹn lẹ́yìn oṣù àyèbí dáadáa, ṣùgbọ́n ṣe ni organic and inorganic yẹn pàápàá bí ní sọ́ṣà tá a wà yìí ó hard láti rí organic dáadáa. Nítorí níṣẹ́ gbogbo wa ti yajú sí à ń fi chemicals oúnjẹ adìyẹ àti oríṣiríṣi. Nínú gan wọ́n tún ṣe nǹkan sí èpo ẹyin adìyẹ, wọ́n á bọ̀, wọ́n wá lò, wọ́n tún mísẹ̀ pọ̀ mọ́ oúnjẹ adìyẹ. Èpo ẹyin adìyẹ yìí tèmi. Ó jẹ́ ipò ẹyin adìẹ ìbílẹ̀ kì í ṣe fìdílẹ̀ ti Greek ni. Tàbáwò rẹ̀ ní ti kọ́míkà ọ̀pọ̀ kọ́míkà ni gbogbo nǹkan tá a fi ń tọ́jú àgbẹ̀. Ìkẹ́tí mo á rí sí ìkẹ́tẹ̀ tí ẹ̀ ń sọ ni pé mo fi ọlọ́run láti ṣeré ní ìkẹ́ bí jẹrìí sí jẹta. Mo jẹ adìẹ kò tiẹ̀ ní tèsì kẹ̀kẹ́ fún Greek. Àwọn ọlọ́pàá bára wọn ìtẹ̀ wá ìtẹ̀ gbádùn pé bọ́yà yẹn ti jẹ. Ìṣe ló lọ̀ bí ṣe máa jẹ tọ́lẹ́tù nítorí ní gbogbo nǹkan tẹ sọ pátápátá ló sọ. Ìgbọ́n ní ti bóra ti rẹ Bọ́mbẹ̀, gbogbo ọ̀nà tẹ̀ ń là sílẹ̀ yẹn ọ̀lẹ̀ tó gbé ní láti Bọ́mbẹ̀ láti lọ sí nínú ọ̀rẹ́ ẹ̀yàn organic gẹ́gẹ́ torí ọ̀nà wá jìnà láti padà síbẹ̀ torí pé a ti ó ti wù wá sí nínú organic yẹn.
0: Ẹṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ rí ọ̀rọ̀ ìlànà tí ó gara díẹ̀ torí kò ń ṣe èèyàn kan ló máa ṣe. Ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwa àgbẹ̀ àti ìjọba àti àwọn ilé iṣẹ́ tó ń pè ní Research Institute àti gbogbo apáta àti àwọn SON àti NAFDAC gbogbo apátápátá la máa fowó sowọ́pọ̀. Ṣé jẹ́ mọ̀ pé àwọn chemicals kan wà tó pé wọ́n ti fòǹtẹ̀tẹ̀ ní láàgbáyé pé wọn ò gbọdọ̀ lò mọ́, pé they are not health friendly. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ sì wọ́n ná ọ̀nà ọ̀kọ̀rọ̀ yìí wọ́n sì ń wọnú orílẹ̀-èdè wa tápá àwa àgbẹ̀ gan a ṣì ń lò torí a mọ̀ pé tá a bá lò a máa ré sí. Bá a mọ̀ pé bá ṣe ń lò sí ìkọ́nà tó yìnbó ń pè ní residual effect. Bá ṣe ń lò yẹn ó ń wọnú oúnjẹ yẹn lọ ó sì ń dúró síbẹ̀ sẹpẹ́. Wọ́n dẹ̀ wá ṣe ní sìn jẹ́ pé torí pé èèyàn kan ń bè lọ́mí pé ṣebí tó máa ti yan àgbàdo ṣebí kẹ́míkà yẹn ti lọ ní kò rí bẹ́ẹ̀ o. Ẹni tó láti ṣe ṣebí kẹ́míkà yẹn ti lọ rárá o kò rí bẹ́ẹ̀ o. Tó wá sì ń jẹ́ àwọn kẹ́míkà yẹn wọ́n sì máa ń dúró sára díẹ̀ díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nígbà mi gan wọn kì ń digest. Ó máa ń lera díẹ̀ díẹ̀ torí nǹkan tó ṣe ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó le díẹ̀ ni ṣùgbọ́n kò tún le náà torí gbogbo pátápátá a ní ìlànà kan ta lè ṣe. Ok, jẹ́ ká jọ wò báyìí. Tẹ bá ní èèyàn kan tó ń gbin àgbàdo tàbí báyìí ń ṣadìyẹ ẹ fẹ́ gbin àgbàdo, tẹ̀yìn bá lè gbin àgbàdo tó yẹ pé ẹ̀ nílò chemicals ṣùgbọ́n ṣó ṣeé ṣe kẹ́ máa lo chemicals àgbàdo tẹ̀dẹ̀ máa ní yìí tó pọ̀ commercially. Ó ṣeéṣe ṣùgbọ́n pẹ̀lú yíìdì náà ó tún gara díẹ̀. Ìgbà kan àtọ́ ní àìsàn kan ó kọlu ọ̀pọ̀lọpọ̀ àgbàdo maize farmers àwọn àgbẹ̀ tó ń ṣe àgbàdo. Ọ̀pọ̀lọpọ̀ ló bẹ̀rẹ̀ sí ní sunkún torí wọ́n jẹ gbèsè àgbàdo wọn ò lè sọmọ wọn ò lè rí ohun tà. Tẹ́ náà bá jẹ́ àgbẹ̀ táwọn pé kẹ́míkà kan wà tẹ́ pé ẹ máa spray kẹ́míkà yẹn tó jẹ́ pé kò ní jẹ́ kí kòkòrò bì yìí kó wọnú oko yín, ṣé inú ẹ̀ nílò ni? se ri pe ona yi organic no organic yi oran to to le die ni sugbon sona abayo wa si ni ona abayo wa ona abayo wa lopo lopo ona abayo akoko oni pe no matter ko se bo se buru to e je ka wa ba se ma so nje wa fun ara wa bo se die die ewedu ni atani tomato ni e ka ba se ma gbe fun ara wa adiye nko ta ba le ma se fun ara wa na ka la le gbe agbodo fun ara wa die die die die looto o le die o sugbon ona abayo si wa die die ti a le to ti a le to looto a le ma ri esi to dara to sugbon a si ri esi die die iko iyan ju temi ko ma gba ni pe onje ta ba fe je eje ka mo bi ta ti fe ra ta lo pese iyo iyan ke dare do le de wa nisin o ku die ka to ka to ni pe a fe mo okay ko ka lo si party nisin ko fe ran sori onje fun wa sa ma bere pe ejo ibule ti re ran ni a le bere pe bole ti re ran to he fire every fe ba won je ni se ri pe ijoba ni ise to po lati se to bring what we call traceability into our production system. Tell about introduce traceability sinu ise agbe wa o ma lera die lati ni pe a fe mu alafia joba lona yi to se lo to lo gara o gara se lo to na won to ndagbe ofi be pomo be ni se lo to ni lifestyle wa na do ndakun be ni okay mi nje mama ma gbo to tun ma gboju o tun poju o ndakun agwara se ri pe ati ni alafia o gba ogbon ati jo nje to dara o gba ogbon sugbon eyi to wa da ju nbe ni ka fo lohun ti ki awon ijoba wa kon le dide ijoba o koyin ju wa lo tori eto ati se isakoso gbogbo wa lowo yin te ba le fi ase oba nisin pe oke o gbogbo awon chemicals ti o nfa wahala sa ago ara awon eyan pe ko ma wore de mo lai ko akuri be talo to wojo oba ko si so if a government could just stand up onto their cause and able to do what is expected of them, I think there'll be a better result. Dear government, our health should be your priority, and if food is wealth, then if the first signs of health is good food, then our food must be safe for us to have good health. What are your plans for food safety? What are you thinking about the safety of our food? Who produces our food? How is our food produced? What was used to produce our food? And how has our food been preserved? These are the things the government needs to look into and bring up adequate regulations into food system and food production. Please, because if health is wealth, then food safety is key to having a sound world. We will need Dubai lo lori to oro agbe ni role on the Wall Street Radio 89.3 FM. Sugbon ke won ti pe to ba tin so ni pe npa oro agbe mo pe gbogbo igbese te n gbe patapata lo se koko igbese o le yin gbe e o le mi gbe se eyin fi en fi ese o mo le fi fo osan te n ta ni abi ipo le nda sinu ege te bi se fufu abi kila won igbese te n gbe te ro pe ona yi o ma dekun ilera awon to n jo nje e ka ma ro eje ka ro daada awon ta de n jeun na ta de n ra na eje ka mo nje ta nje tori food safety is the first route to sound health. We'll see more on this on Oral Agbe today. Until next week, when I come your way again with another topic with the guest that we can dip deeper into issues that relate to agribusiness, into health, into wealth as regards agriculture, and totally, then be good and remember that every action matters. My name is Daniel Ogunshola. Until next week, I come your way again. Be good.

0: ìbílẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, kàngá agbẹ́mágbẹ́.

lẹ́rú tó mọ ló fẹ́ ní lójú ẹni àbẹ́ mọ̀. ọ̀rọ̀ dalẹ̀ bí ọ̀rọ̀ ìwé tó fẹ́ jọ bẹ̀ jẹ́ ni o. tó tilẹ̀kùn tó ti wíńdò mọ́rí o àkíkà.